0: na phone as waju. Ha! Oh my God. Rage manuki da ha. Baronwa. Loru ko just anuma wole wa.
1: Amen.
0: Ibukuma wole wa.
1: Amen.
0: Owo ma wole wa.
1: Amen.
0: Ola ma wole wa.
1: Amen.
0: Osu ya pe o.
1: Amen.
0: Abu Olorun daju.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Oyin reda, oyin reda. Ah, eno yes waju kai. Ramile ha. Olorun mi o. Bo pase adun. Sinu oyin yen ayafi to ba pari adua iloku to ba ile pari adua yi ti ori oyin yen lo loruko Jesus wa de nebo ko
1: amen
0: hey wa de nebo ko
1: amen.
0: Hey wa de nebo ko
1: amen
0: wa de nebo ko
1: amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Ogo rajade.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Wade sebi oba.
1: Amen.
0: Jesus oluwa wa.
1: Amen.
0: Okas oka iwe Deuteronomy. Deuteronomy chapter 28 from verse 1 to 30 loka. Deuteronomy chapter 28 from verse 1 to 30 lo ma kan sinu iye. Ja pade ni ale. La go mejo la ma pade la gbara Olorun. Ne ori social media wa bomi sa emi so tele loruko Jesus aye radide eyin te won TikTok lo siri owuro o ba wa nbe lori Facebook o ba wa nbe apostle doctor SMO Mustafa JP baba sibi oba to ba ti ri blue wa ju e ke se ti anu e to ba ti ni blue ibe gangan ni original lori YouTube o ba wa nbe baba sibi oba TV wa ba wa nbe bo so tele loruko Jesus aye radide
1: amen
0: oh aye radide
1: aye
0: radide aye radide aye radide aye radide aye radide aye radide in the name of Jesus
1: amen
0: so ru oni abami ni kini mo pe abami ayayaya mo reti e la gbara olorun gbogbo program yi egbon kankan sa gbogbo program yi ta npe 1 2 3 oni lo ma pe o ni ibade so ru la fi se e so oru la fi se ni ru badan oru gbarami fun mi e kan meji la se number 1 ma fun e lomi omi gbarami fun mi number 2 a se fowo ni gbogbo branches patapata lati se fowo fun o gbo sa aye mo gba kan lowo eyan baba yen so pe daddy ni lo fowo kini tumo e koko gbona mo nbo
2: olorun monster of asoloma mo mi odupa o mo gbe nda o emi na ti leri o oti leri o eri ti mo ye ki mu wa yi ojuma ti mi ti mo ba wa ninu ijo olorun odupa o odupa o ijo kinya na ti mo ki gbe wa ba yin ni ilu Ibadan e lo si ku seji kan ni Port Harcourt mo de ninu ijo ni ijo yen lohun won so fun mi pe baba o si le pe baba lo si ku seji ni Port Harcourt pe ọmọ àtòdí ijọ́ yẹn ọkàn mi dàrú ọkàn mi pòrúru ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọjọ́ tí mo wá sí ibẹ̀ yẹn pẹ̀lú omijé lójú ni mo bá débẹ̀ yẹn ó sọpráìsì mi wọ́n mo rò pé rọ́ ni gbogbo àwọn èèyàn ń pa ni mo ṣe ń gbọ́ ẹ̀rí yẹn lórí rédíò mo wá yà jẹ́ kémi náà tí ẹ lọ dẹ́ńbẹ̀ yẹn wò ná ìgbàgbọ́ mi níjọ́ yẹn o n ṣiṣẹ́ gbèsègbè ṣùgbọ́n mo dúpẹ́ mo rí ìyanu sójọgbọ́ orí mi lọ tí mo rí rí mo gba kọ́ńtráàtì kan ni kọ́ńtráàtì yẹn èmi mo bẹ̀rẹ̀ foundation rẹ̀ ó jẹ́ sọ pépà àṣà láti inú ilẹ̀ ìjọ tí wọ́n ṣe tí a gba iṣẹ́ yẹn tí mo gbá àwọn sanwó péyà pé kó lọ́ ara ṣe ilé ẹ̀ fún ọmọ bíbí inú mi ọlọ́run dá mi lóhùn ọlọ́run mo dúpẹ́ mo rí ọwọ́ ìyanu mo wá gbaṣẹ́ yẹn pẹ̀lú nígbà ayé mi fele ọdún yẹn tí ń bà ní ìgbàdì ìgbà yẹn ni wọ́n ń ṣe ọ̀nà àdúgbò chọ́ọ̀chì yẹn lọ́wọ́ ní ọdún náà mo wá bẹ̀rẹ̀ sí pọ̀ kàkà gbàdúrà olúwa wá dá mi láre mi ò mọ̀ pé nínú àwọn bọ́ìsì tí mo kó síbi iṣẹ́ wọ́n ti lọ sọnà dèmi níbi ìjẹ bọ́ì yẹn mi lè dárúkọ ẹ̀ lórí afẹ́fẹ́ ọfẹ́ òun ló máa gba báàgì lọ́wọ́ mi tí mo bá ti lọ sáìtì pé mo tó fẹ́ lọ sí sáìtì ọ̀nà àdìkejì àbí tí mo fẹ́ padà sí òun ló máa gba báàgì lọ́wọ́ mi dé bọ́sítọ̀bù ó wá ń sọ fún mi ní ọjọ́ yẹn lọ́hùn wípé èmi ń kọ́ pé ke mura o lori ogun amuni lowo lenu je lenu omo mo ni wo Olorun to emi na sa fo kan yen gbadura sugbon so na about mo pari ile yen ni mimo je oke lati no foundation mo akun deke akun ama block wa mi se property won ro fule so lede kan sa baba yi ase o ti lo gbeyin lo ba eni ti mo gbase lowo e pe awon la fe ma ba re ile eni to ba de sise ti o ba se finishing ko se ise o sa lo so fun won sa pe igba ti mo wa pada bi egbe ti baba yen ma pe mi pe ah emi nko elo ni mo fe gba fun ile rire won so fun ni jo yen pe ile to ni ti wa re o ma ko su wa ni ye ba o ni awa o ti poju kini tan awon egun lo ma wa re o ah o le egun ke ise te mi jiya fun lati no foundation ti mo fun wore o ti mo san wo fun sise ti mo se gbogbe mi je lo le mi ji cement mi ji block mi o jiri oko ori fun mi mo be ra pe mo oko cement fun mi mo ra pe sa lede kan sa mo sa lo ba awon ti wa ti wa ta gbo lo ma daru pelu ri afefe won ni se ti lo afiki mura epo mo fe gba pẹlu omi ji loju ni mo denu jọ yin ṣugbọn mereku kan to kan sele ni oju mi ni pe e kan ma da mi lohun pe ki mu ki lo wa ninu baagi mi mo lomi atororo ẹni ki mu omi yen ki lo fọwọ mi nu nita mo fọwọ nu tan mo tun fẹ pada siwaju yin pe baba mo ti fọwọ nu awọn to wa pẹlu yin wọn ba sọ pe baba ti da mi lohun niyẹn pe mo nigbagbọ ki n lọ mẹriwa loko a mo ni ki n lọ mẹriwa wa na we come mi mo pada si bi ise yen ni jokeji baba mo gbo Olorun ti to bi lara yin mo gbe ga o baba mi ni Oluwa e ni fi omo sise ranse o e ni faya se o e ni fo omo sise ranse e ni faya se o baba mi arugbo wo le Olorun so yin da o be si gbe ori wa ti mo gbogbo gba ni gbogbo ojo baba mi eni je kuro omo yin ni je kuro aya yin ni je kuro kini the worst part ti mo kan fe so ni pe ina se kunrin baba ni daddy mi eh ki le be ka se bayi oda oburu oda ohun ri gbogbo nkan te se fohun sugbon owo ta awon igbo la fe gba lori ise ohun 300,000 kun owo yi fun yin baba mo wo ra mi mo mi kale mo ni se ba ni lanu ti baba mi lo mu wa mo dupe o baja te fi pan gbogbo wa atomode atagba ko ni jabo leyin a ni jabo leyin yo a ni yo sonu Olorun so yin da lugo wo ni o o ni dimo loko ni dimaga eno ni dima ni o ona ti ja ti mu yo ni jo ona se ni ni yo ni jo ona la fe ani ni jo erin lu du popo erin lu funfun baba mi mi fara pa lugo ona eni doko eni deni agbegbe ibadan emi gigbada la fe ati eyan fi sise ranse Olorun emi ma Olorun awon oba Olorun pe 1930 abani jogo efun yin o abani jogo efun yin o alaafia Olorun yo ma ba yin sun yo ma ba yin ji o ani yo sonu bi igbalele yin o ani yo sonu bi igbalele yin o alaafia Olorun ko wa pelu yin o inu mi dun ayo mi kun mo wa leyin o e pe ni ati dile mi o ma ja yo sonu Olorun ko wa pelu yin o
0: gbogbo ìwọ ta ti gba iṣẹ lọwọ ẹ o ya gba pada gba pada in the name of Jesus. Ẹgbọ́n mi sá àfi kọ́rọ̀ ẹgbọ́n o èmi dúró bí wòlíì mo sọ tẹ́lẹ̀ fún ọ gbogbo agbára tó ní òní dìde láyé mo kọjú sí mo sọ tẹ́lẹ̀ lórúkọ Jesus agbára yẹn gbiná in the name of Jesus. Wà á dẹ̀ ṣe bí ọba Jésù Olúwa wa mo ń retí ẹ ní òru òní in tó bá ti ná ẹ jẹ́ òun ná ẹ má jẹ́ kí òun kó kí ó dá ẹ dúró ọ̀rẹ́ má jẹ́ mú rẹ tòní tó o bá ti ń san ẹ máa fi kíì mú ọ̀rọ̀ ìbùkún bẹ́ẹ̀ ni ìwọ náà gbọ́dọ̀ dìde lórúkọ Jésù wà rà nígbà wà á dẹ̀ ṣe bí ọba sọpọ̀ ògo mi ajáde gbàdúrà gbogbo ẹ lọ́jọ́ bí òní oni wedding anniversary mo bùkún fún ọjọ́ yín mo bùkún fún ìgbà yín àti àkókò yín àti ìgbéyàwó yín ire ati anu iboko lati orun wa ko wonu aye re
1: amen
0: ko dala boko fun
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: ah celebrate wa nbi ra pe nikan ni izu agbe joseph happy birthday to you loruko jesu wa ra anu gba
1: amen
0: na gbe level lo nje be loruko wa ra anu gba
1: amen
0: mo ni wa ra anu gba
1: amen
0: ogo ra jade
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: bless apere gbagbo e mo ya fin mo loruko oluwa ti o da aye ati orun loruko ojo oruko ya si mo
1: amen
0: apere gbagbo re yo se wonder
1: amen
0: yo ti se ami
1: yo
0: se tu sile
1: amen
0: yo se dandi
1: amen
0: loruko ojo wa mu eri e wa
1: amen
0: jesu oluwa wa
1: amen
0: oju se nikan fi da

0: flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Lọ́pọ̀ ìgbà, àwọn èèyàn ò kí mọ bí dátà wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa, jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn, ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára. Tí olówó mi bá ti jí, ẹ̀gbọ́n tó máa ń wí.
3: Yéè, mo gbé o. Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tán.
2: Ṣé mi ò sọ fún ẹ?
3: Jara ẹ, má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe ogle. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
2: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
3: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Leave it 100 MTN.
4: Ó lẹ̀ lọ́wọ́. Jọjọ lẹnu ti rin lafun alabaro lọjọ ibije ayanfẹ mi laarin awọn okele amala koro boton ninu awo ponla ninu ape ko ba se gbegere ko se weju oge amala koni sanwo lo sode enu ebi amala na ko o wa deda lo so yefun dogun ebi amala mi o aje ta omi oge si aya lara e ku oju lona o
0: oya e gbarade eyan mode won yi se e se ton lati di eni olokiki nla
5: eni captain amazing
0: nita na ki la ni lati se
5: a ma je amazing day zero wa
0: mi o gbo yin o
5: a ma je amazing day zero wa
0: Bẹ́ẹ̀ni, ṣètọ́jú àwọn ọmọ rẹ pẹ̀lú Golden Penny Amazing Day Cereal tí ó kún fún èròjà aṣaralóore bíi protein, fiber, calcium àti vitamin A. Èmi ni Captain Amazing pẹ̀lú ìrànlọ́wọ́ Golden Penny Amazing Day Cereal. Àwọn ọmọ yóò di olókìkí ńlá tí mú orí wú láwùjọ. Ìyẹn Amazing Amazinators. Golden Penny Amazing Day Cereal. Ṣètọ́jú àwọn ọmọ yìí fún ọjọ́ ọ̀la tí ó dára.
6: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate.

0: so far away.
1: Mornings are for dreamers.
0: Say, I'm a dreamer, yes, I'm a dreamer.
2: Oh.
1: The Break of Dawn for champions.
3: Champion, champion, champion, champion.
1: On 32 FM, 94.9.
4: Ìkànnì adẹ́rìn pòṣónú.
5: Ẹni ọwọ́ sí àwọn bàbá wa. Ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀kudẹ ẹnu ayé bàbá wa. Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀. Olúwa bí bàbá wo. Olúwa wo bàbá palọ̀.
6: Bẹ́ẹ̀ ń gbolú ẹbí. Bàbá ń gbolú ẹbí.
7: Dádì ẹ̀yin ní sa.
6: Èmi.
7: Bẹ́ẹ̀ ní sa.
6: Ìlú àdúrà wèrè olùgbà.
7: Dádì bẹ́ẹ̀ mi ṣe darí ni.
6: Ẹ̀mí ìwé Olúwa náà tó ń dẹ tó ń dára tó ń bẹ̀.
7: Dádì mo lè lu
4: ọjọ́ gbogbo kìkì ẹ̀rín.

0: at 32FM949 Fẹyin ẹ.
1: Ọlọ́run.
0: Facebook, YouTube, àti Instagram.
1: Ẹ bá wa ń lànfààní tẹ wá lè lọ sórí Radio Garden ẹ tún bá 32FM94.9 bẹ́ẹ̀. Ẹ bá wa lápá abẹ yẹn. Bó bá wá jẹ́ website tí wá ní àlàrun kẹ́lẹ́ gbọ́ wa náà ni www.32fm.com.ng.
0: Nice one.
1: Ọlọ́run.
0: Ọ̀dà orin òṣèlú náà lọ́gbà gbòòrò sínú ìwé ìròyìn The Nation.
1: Bó wọn ṣe ń kọ́.
0: Kí n ti bẹ̀ kẹ́mi ó ti ṣíṣọ lójú ìròyìn. Wọ́n wá ní ilé láti kẹsàn-án ròde mo bẹ̀rẹ̀ láti ilé ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní lágbo òṣèlú nínú ẹgbẹ́ òṣèlú APC bí wọ́n bá bi yín nígboro wípé ta lọmọ oyè sípò gómìnà Ìgò rán
1: ògbò bí
0: díje lábẹ́ àsíá ẹjọ́
1: òṣèlú APC.
0: Wọ́n ní ẹ má wá kiri o. Wọ́n ní ẹ má wá ká. Wọ́n ní àlí òun gangan òun náà ní ọmọ oyè. Bí wọ́n ti kọ ròyìn ìtìsèká o
1: kò
0: lè níkà
1: pọ́tò wọn náà ti wà mẹ́rin
0: níta gbangba ìwé ìròyìn The Nation bí wọ́n ti kọ ìròyìn ọ̀hún òun náà nu ṣẹ̀wá fẹ́ mọ̀ wọ́n ní bó bá tún wá bí pé ta ni wọ́n jọjẹ́ igbákejì
1: wọn
0: igbákejì ni o kò gbákígbá o pé olùbádíje táwọn òjò máa sáré ìgò rán wọ́n ní adédèjì òun náà ni wọ́n ọkùnrin sì náà ni wọ́n.
1: Ẹ̀rọ ẹ obìnrin kọ ọkùnrin ni bọ̀ wọ́n ti kó owó ẹ̀ pọ̀ adúpẹ́.
0: Adúpẹ́ ìròyìn yẹn ń bẹ níta gbangba ìwé ìròyìn The Nation tó sì tẹ̀síwájú lójú ìwé kejì. Salaamu alaykum.
1: Season film wa ti n wo bọ láti bí ọjọ́ mẹ́ta.
0: Ta ni n wo kewe season film?
1: O ti amọ̀kẹ́ àwọn ibi ni ibẹ̀ kọ́ ibi. Gbàbí mọ́ gbàbẹ̀ gbàbẹ̀ mọ́ gbàbí. Wo jẹ́kẹ̀mí náà bọ́ sí ojú ìwé kejì ìwé ìròyìn ni bọ́ jí àárọ̀ yìí. Òsèlú nípínlẹ̀ Ọ̀yọ́ lónìí ó bá mú bí àwọn èèyàn ṣe ń ṣe permutation. Ó rò pé bí ìgbà téèyàn ń ta tẹ́tẹ́ ni. On palm e bayi ni under 2.5 under 3.2
0: ni so ori odun na ni
1: odun merin
0: merin ni ba se sonu lodun merin to koja lo so pe eto si bi ire bi ire
1: oh god
0: mi to lele ni
1: pamute
0: e je
1: adupe
0: gbenu ti gbenu o ku se gbenu
1: oda e je ki n bo soju iwe keji iwe iroye the punch aro yi Atiku bọ́ta ó fọ́ gbáyà ó ní kíni.
0: Bàbá.
1: 2027 tẹ́ ń wò ó. Àjọ náà tán bí owó ni.
0: Ní kíni.
1: Àjọ mú nǹkan lẹ̀.
0: Wow.
1: Nínú ìdíje eléyìí tí ó wáyé ní 2027 bẹ́ẹ̀ lónìí. Ẹ wo ilé ẹjọ́ wọn ti clear wọn o. Wọ́n ní ADC eléyìí tí Mark tí David Mark ti ń léwájú wọn. Wọ́n ní ẹ mọ nso ẹnì so níbẹ̀. Wọ́n ní àti Mark àtàrẹ́gbẹ́ Sọlá. Náà ni wọ́n ní gbogbo bí a ṣe wá sọ wípé àwọn ní ọ̀dà ń tọ̀ yìí wọ́n ti àgbè pé gbogbo ìlànà ADC àti electoral act ní o ilé ẹjọ́ ni wọ́n wẹ̀ wọ́n yẹ kàn-kàn lálága ADC wọ́n ní níṣẹ́ ni ẹ̀yìn ọ̀bá yìí torí ìjáwé olúborí níwájú ilé ẹjọ́ ni ẹ wá rọ àwọn alátakò pé gbogbo ẹ̀yìn alátakò ẹ̀jẹ̀ àjọpọ̀ wọ́sowọ́pọ̀ kájọ ṣiṣẹ́ papọ̀ Atiku wá sọ̀rọ̀ ni gbogbo ọmọrọ̀ tẹ̀jọba láti mọ̀ọ́mọ̀ wí kẹgbẹ́ alátakò
0: bàbá
1: wọn ní gbogbo ẹ ti da sán òfo lórí òfo Atiku ló sọ bẹ́ẹ̀ kì í ṣèlú ojú ìwé kejì ìwé ìròyìn the punch
0: line. Alright ìwé ìròyìn The Nation bó ti ka ìròyìn tọ́ka tán òun náà fìdí ẹ̀ múlẹ̀ lójú ìwé karùn-ún àmọ́ lójú ìwé kẹfà wọn ní lórí ọ̀rọ̀ ẹbù fọpo Dangote wọn ní ẹgbẹ́ òṣùbà káre o fún abiyamọ tó jẹ́ wípé ọ̀rọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà wọn gangan ni fọlànà tí wọ́n sì ń fojoojúmọ́ gbọ́ tiwa jẹ́ẹ́jẹ́ lè gba bìlífù wípé pẹ̀lú bẹ́tà láìfù odidi 50 naira 50 naira 50 naira tán popo wọ́n ní ẹ̀bù fọpo Dangote wọ́n tún ti mú àdínkù bá owó epo ọ̀hún owó epo tún ti jáwálẹ̀ pẹ̀lú bẹ́tà ojú ìwé kẹfà ìwé ìròyìn The Nation. Àmọ́ ó fún mi kò tó kìkì dá o lè bọ́ bá jẹ́ pé 1 naira ní án ṣàfikún rẹ̀ ẹ ti nílé epo ké o
1: ṣùgbọ́n 50 naira
0: yìí àmọ́ àwọn ilé epo kan tọ́nà ọmọ bá wà
1: gbà fún ẹ̀dá àwọn yòókù ń pọ̀ engineer lọ́wọ́ tí ó bá wọn ṣe ń jẹ ni
0: níbo làwọn standby engineer máa ń wà
1: kíní ẹ̀rọ yẹn yóò ní yín ẹni tó mú screwdriver lọ ń jọ sí kò tí ì mú padà
0: agbẹnusọ àwọn ilé epo ẹ farabalẹ̀
1: no èmi ṣẹ̀ṣẹ̀ ń kọ́ lé epo tìmí
0: mú kọ́ sí sínú yàrá
1: ìlú mi ilu mi Nigeria o dara o lewa o tobi bawo oju iwe keje iwe iroyin the punch won ni awon alabase wa iyen orilede America won mo ti ku awon omo ogun won okun kuro lorilede wa Nigeria o leyin ti o ti se kupa igba keje ogagba awon agbesunmo mi ti ISIS in ISIS oni oju iwe keje iwe iroyin the point to jade laaro yi iroyin ohun gbe koda be ba tun lo wo iwe iroyin daily trust aro yi kan na loju iwe kejo nbe oni orilede America won ti yowo kilan ko awon omo ogun won ti kun oku o orilede Nigeria ibulan kun lo
0: oja
1: mo ti fe tele won pe
0: lori oro igbaye gbadun omo niyan
1: ni da won leko si o
0: orilede Nigeria iroyin to lewaju ni tagbangba iwe iroyin Vanguard won wi pe awon dile awon mo lebi awon na ni won rabajo lori ati so wi pe ki won ra won nkan to ni lari papa julo lati se itoju omo nigba won ba bi won ni wa soro pe ah nje je le gba belief wi pe owo te eyan fi nra nkan omo loja ni isin won mo ni omo rogbo won wa ni oko yawo kan ti e wa bere si ni soro pe iru kile yi olodumare pe kini ohun owo po ko ja bo ti ye lo won ni tori wi pe nkan ta won ti e hun oju tan fi nwo wi pe boya bi pe beyan ba ti e ra nkan omo te eyan so pe won to bi egberun lona 100 naira 180,000 naira won ni amo kini ohun bayi won lo ko ja million kan naira o kolodumare ko se anu fun wa Usmanu
2: yes.
0: Maberu ati niyawo abi ati bimo o Olorun oba ina ni gba bukata gbogbo eni ti sin foju segberi omo lati Olodumare omo gidi omo alayo ti oba yin dojo ale gbogbo eni to ti bi osi ni yanku la la la wala
1: la gata
0: ila bilali
1: ah won le yan Olorun tan
0: eyin na ti so po tan oba tan nbi te so
1: fun na ri
0: eyin na le soro e soro oro
1: je nti e gbo kankan mo gbo o won ni igbe mo kan eleyi ti o foju jo ti ijoba sugbon ti ni ijoba o mo npa re ti dadi kan bayi ti won ni awon gangan ni awon ndari re labuja ti an fesun kan gbaja bi amila won ti soro ta o won ni emi awon re ninu ewu yi e gba mi o save my soul express ni an fi tabayo won ni egba won o tori pe emi awon ti wa ninu ewu se ranti igbimo yen ele ti ni soju Nigeria bi gbogbo sugbon ijoba ni ah ah ta rele ise ah mama ri ana ti soro ninu we iroyin daily trust aro yi koda oju we kefa oni ako si emi won wa ninu ewu
0: edekun won ni awon wo oloniroyin agba kan
1: gegen
0: awon wo oloniroyin bu
1: dada ko mo ka ba wo wa
0: won yi sunsun so pe bo tin ronu bayi la won gbo
1: gegen
0: won ni won ti bo sita lati tako iroyin kan alakoso e ti nbe ni gbonu oro awon odo loilede Nigeria won ni so pe nikan ni aso NYSC aso kaki yun mo won e ko nu adireke bu kenke
1: le aso la sanje ah ah te yan ba te wa le fi ran agbada to wa wa beliti si
0: ana ga so ke ah mo lo aso kaki mo ladi mo bi sin ru lugbe adire ni yeyin obuge alekuta ko lati
1: wa lanfani to wa lo ri bi ankara gidi si oluwa o to bi se fila
0: e bi e gedun si
1: ah
0: o kojara le
1: oh yo bi baje na ni sa sugba maybe awon NYC to pe iro ni o ku soro me
0: e be na ni na ni mo so pe
1: komisona awon iyan wa ti ru pa pa
0: pa ti bo ta pe ko si ntojo won na le so pe awon
1: oni yan agba tin ba lo mo ba won ra wa pe e mo wule da mo ara yin o
0: segment le life wa ni minister of adure
1: okay
0: o le won
1: o to ni to je pe ise ti e nu
0: gidi
1: bi women leader kan ni o head ibe o
0: awa ni adire mo lo con school
1: you see
0: ah
1: so
0: kia
1: mo ba ibu to wa lo mu bi ankara gidi kan mo
0: o dun wo yo
1: to wa wa igbe kan ni bi gbagin to wa shop
0: ki re ah ta ba lo ade ase le lo lesi
1: eh bo ya tori pe lesi le won tabi ko mo lo kon ko mo lo ya
0: iwe ro yin punch lo ko ro yo loju iwe kesan ah olorero Nigeria
1: o da loju iwe ke ba tun lo je pe won tun lo gba won lamoran ti mama laka ba won dasi tan lo je pa won ni npin oh yo ti pari oju iwe keji iwe iroyin the punch laaro yi won ni awon gun nigun ninu egbe oselu alaburada pdp power won ni won mo tun ti bere si ni gbe pere gika na laarin ara won o lori oro nomination form inec na ma ni kilo tun de e moja si on tin benle yi to pin oju iwe keji iwe iroyin the punch aro yi ipeni oko si
0: oloju oni laju ele ko wi pe kitalubo ko lo re wo
1: yes yo te di
0: awon agbare osi ni wa loja ko pokori omo tutun ko mo wo gbo lo
1: be ni awon agbare nu
0: be ni o sorire iwe royin the guardian o na lo ko iroyin kan gege bi ati ni awon adari re lorilede nigeria lori bi an tin pa awon omo orile nipa kupa iyan ni le south africa oni jeje tun le gba belief wi pe ijobo tun se gudugudu media ati aya to plenty nitori pe awon omo orile ti won ni won lo bi 1700 niye 700 omo orile awon na ni won tun kuro lati orilede south africa oju iwe keta iwe iroyin the guardian
1: order.

0: àwọn èèyàn kí mobility àwọn ṣe máa tètè jó tán èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀ àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí gia 3 gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi a máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹgbọ́n tó máa ń wí.
1: Yay! Mo gbé o! Data tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe máa ti tọ̀!
0: Ṣé mi ò sọ fún ẹ?
1: Jara ẹ! Má jẹ́ kí fóònù ẹ máa fi data rẹ ṣe oblé. Ṣe àkíyèsí auto updates. Pa àwọn apps tí o kò bá nílò nígbàkúùgbà.
0: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lásán lèmi o. Kòkòrò tí ń jẹ data ní ìjẹkújẹ fún ẹni tí ò bá ṣe àmójútó data rẹ.
1: Jẹ ìgbádùn data rẹ ní wẹ̀lẹ̀mù. Live it 100 MTN.

0: la de ma wu mi je bi mo se joko isa
1: eh
0: ma gbe bo nu studio yi ki ma je se gbe mu yan
1: eh won ti se leri
0: okay
1: won se leri pe bi asiko n ba ti tokin tun bo ran awon leti pe awon ba wa fun awon eyan mewa ta mo wi pe won won
0: la sa won ni atewo
1: eh
0: ba n koko fun won ni atewo
1: e seun adupe sa ti ojo na ati leyin ojo na aiso ni se yin
0: ba mi
1: gbo eyin oku na ti olodun begi ola fun te yin na le ba wa ran awon eyan lowo ta mo pe ni to to ko sagbara fun won sugbawon na fe wa ki won o ti e se mo depression
0: wa jo dunu papo
1: egberun meta naira oni ticket
0: 3000
1: agbo pe isele ijamba na ko waye ni
0: oja bode
1: bode
0: awon ofemi ati bi ta o ni se wa panopano wo ti wa nbe
1: e dapo awon ti won be la gbegbe un bi awon na ba n gbo wa eh mo le pe wole lati so bi nkan bo ba se
0: back na awa ara ilu na ejo ogun to je mo bi na eja mo moju to ile lasiko ta wa yi ekun omi na gbogbo ana la tun tin ri bo se nsele lawon apa bi kan eyin te mo sare dale soju isan omi eja sora ko mo je afofa wa la tun fi ko bara wa ejo eja se ni jeje
1: 0705 5949
0: abi 0809 7949
1: ekaro
0: hello
2: ekaro my question
1: esa
2: America to ko tun se pro mi America ma pare se won ni se won ton ni ISIS na bani business won je ti wa won je pa deputy commander ISIS do wa ni eri toku emi la han boko haram la kurawa àwọn oríṣiríṣi bandit ẹ̀ṣẹ̀nù local problem tí yín ìṣẹ́yìn yẹn ẹ̀ṣẹ̀ni problem ẹ̀ bá láwọn àwọn ọmọ yín kan máa kó wọn wọnú gbó fún oṣù méjì ẹ máa láwọn community káwọn kan máa sáàkì ẹ káwọn kan máa kéré jẹ́ síkíọ́sì làálà tí yín nìyẹn wọ́n ti sọ problem tí wọ́n ti bá ti wọn lọ ẹ ṣe.
1: Hello, ẹ káàárọ̀ o.
0: Hello, ẹ káàárọ̀ o.
1: Yes.
3: Ṣé ẹ rí nípa tó ní drugs ṣíṣàdé yìí? Kini yẹn ń rèsì sí lójoojúmọ́ ni o. Ó ti débi pé wọ́n ti ń tà nínú gbogbo secondary school, àwọn ọmọ sukùl náà dé sínú bá. Káwọn NGLA náà bá ti mú àwọn pípò tó ń ta ìlú kán mọ́ sí wọn lẹ́mọ̀. Kini ti ń pọ̀ o. Kán mójútó.
1: Ẹ ṣeun àdúpẹ́. Ẹ ṣeun àdúpẹ́. Kọ́lọ́hún fàánú gbà wá ni. Arákùnrin kan ó sì pààkì ọ̀kadà rẹ̀ lẹ̀ ó sì dọ̀bà lẹ́hìn wájú ọ̀kadà lórí iyẹ̀pẹ̀ báyìí. Ọdọ ọba lẹ́hìn wájú ọ̀kadà rẹ̀ ó nìkan lójú títì. Hello, ẹ káàárọ̀.
4: Hello, ẹ káàárọ̀.
1: Yes sir, orúkọ yín àti ibi tí ẹ ti pé wa.
4: Ọjọ́ láti airport.
1: À ń gbọ́ yín sà.
4: Ní bẹ́ẹ̀ni wípé òṣìṣẹ́ mi gbé orílẹ̀-èdè lékè. Ẹ rí kí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìwà ní orílẹ̀-èdè yìí ò pàṣẹ padà sọ́dọ̀ ọlọ́run. Àkàǹtara wa jẹ ni ẹ̀yin náà wò ó sì ẹ̀fọn náà ti yà ìdí ń pa wọ́n. Àwọn kan sì di ọ́fíìsì. Sí ọ́fíìsì ààrẹ wọ́n sì láwọn ọmọ wọ́n sì ń kún wa dúró owó yẹn bẹ̀. Ìyá sì ń jẹ ẹ̀fọn náà láàrin ìlú. Níbo là ń lọ? Níbo là ń lọ? Yóò mọ nǹkan tó bó bọ́rọ̀ bí ààrẹ ṣe jẹ́ òde wa ò bẹ́ẹ̀ ni gba ààrẹ tó ti náà níbi bí oṣù mọ́jọ. Ní àwọn ọmọ ní ìwé fi ṣáìsì ààrẹ lòun ọmọ sí ẹgbẹ́ kí ni a ń ṣe ní aṣọ́rọ̀sì gan.
1: Ẹ ṣeun àdúpẹ́.
4: Hello.
5: Hello, ẹ káàárọ̀ àti jẹun.
1: Yes, my káàárọ̀ ma.
5: Mo kí Captain Tisu.
0: Ẹ káàárọ̀ nù.
5: Mo sì kí lọ́ọ̀yà náà Sátísọ́ ẹ̀fẹ̀mọ̀ ní Jóná. Ìyá ìdí bẹ́ẹ̀sì látọ̀jọ́ mi. Ẹ rí lórí ọ̀rọ̀ tí mo fẹ́ dá ìròyìn ní mo fẹ́ dá sí láàárọ̀ ìfowó ní bàbá tó wà lẹ́wọ̀n tí wọ́n ní wọ́n gbé ẹsẹ̀ lé dúkìá rẹ̀. Kí ni ìdùnnú pé kí ni ọyàn tó lè fún wa ní ìdánilójú pé wọ́n gbẹ́sẹ̀ lé dúkìá rẹ̀? Ṣé bí irú dúkìá bẹ́ẹ̀ tán bá gbẹ́sẹ̀ lé wọ́n ó kà á ni? Wàá kó owó sínú àtàn ọmọ orílẹ̀-èdè. Ṣé bí olè gbà náà ni? Ó níyà sí ṣé bí ènìyàn ń jọ ọmọ orílẹ̀ títí ṣe ń tẹ́ wa bí nǹkan míì? Kí ni wọ́n lè ṣe? Wọ́n kàn gbowó yẹn náà ni olè gbà ni? Ó ṣàbà mójútó tó ètò ààbò ní nǹkan làwọn ọmọ amẹ́ríkà tún ti padà sọ́dọ̀ ara wọn ìyàwó
0: ọ̀hún wọn. Temporary forfeiture ni o. Temporary ni o. Títí tí ilé ẹjọ́ ó tún fi wá gbé yẹ̀wò bóyá wọ́n bá lẹ́tọ̀ sí àbí wọn lẹ́tọ̀. Hello.
1: Wọ́n tiẹ̀ ní wọn ta tí wọ́n bá ta èló ni wọ́n rà ń bẹ̀ èló lówó ẹ̀.
0: Èmi náà mo tiẹ̀ ti wò kan mo like kan bẹ̀ bọ̀ torí pé mi kan like kọ́ lọ ẹ̀.
1: 0809 7949 Hello.
6: Ẹ káàárọ̀.
1: Yes, orúkọ yín.

0: agbọ̀gbọ̀ àdúrú kọ̀ọ̀kan gbọ́ nínú ìjọba wọn. Àwọn jẹ́ ní fọ́ọ̀sì, àwọn ní fọ́ọ̀sì tó ṣèlú tó máa kọ́kọ́ ṣe ààrẹ lórílẹ̀-èdè. Gbogbo àwọn tá a ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ológun ni wọ́n. Àwọn ní òṣèlú yé, gbogbo kan yé wọn.
1: Ẹ̀sìn ààrẹ náà ti gbọ́ bí àti wí má bínú o wu àwa náà pé ká jọ wà lójú òpó ká jọ wà mọ́ mọ́ra wọn.
2: Kàfá rapturi ni tí ẹ rò pé àwọn èèyàn tí ò mọ̀ pé agency kan ayédèrú ni ṣé wà lè mójútùú sí bí wọ́n ṣe gba àwọn tí wọ́n bá jí gbé ilẹ̀ báyìí.
1: Ẹja máa dìde lórí ìròyìn bàbá Fẹ́ndọ̀ fún ti tààrọ̀ yìí. Adúpẹ́ lọ́wọ́ gbọ́ ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ti bá wa dá sí. Ẹ má gbọ́ 32FM ká máa dunnú. Ẹ má gbàgbé ọjọ́ 29 oṣù kẹjọ òun náà ni Àmàlà Fest, àyájọ́ ọjọ́ Àmàlà wa.
2: Bẹ́ẹ̀ni o, ẹ mọ́ gbàgbé ẹ lọ kọ́lẹ̀ o.
1: Bẹ́ẹ̀ni ẹyin a lè jọ ṣe papọ̀ lórí ẹ̀, ẹ lè kàn sí wa ní 32FM. Bó sì jẹ́ wípé ẹ̀yin náà bá lọ́jà tẹ bá fẹ́ tà bẹ fẹ́ polówó ọjà yín lórí ètò ọ̀hún, ẹ lè pe bí n pé Fatoye bẹ́ẹ̀ rí ọmọ ẹgbẹ́ mi náà.
2: Dádì gbogbo wọn náà làwà.
1: Bẹ́ẹ̀ rí Krista ẹ pé 0806-218-5194 Àmàlà Fest. Olúbí n pé Fatoye ló kọ mi. Ire o.
2: Ó dáa kò jẹ́ bí àrèmọ fún títa àárọ̀ yìí títí ìgbà míì tààtún pàdé. Peter Ọláṣùpọ̀ Captain Pete lorúkọ tèmi. Ẹ yá ṣe o.
3: Oye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ́ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32FM 94.9 Ìbàdàn.
4: Ojúmọ́ òní tún mọ́ ọ̀yẹ́ àlàáfíà là kedere lójú ọ̀run. Oníṣẹ́ ọwọ́ ń rẹ́rìn músẹ́, oníṣòwò ń fẹyín láàárọ̀ kùtù. Bẹ́ẹ̀ lára oníṣẹ́ ìjọba ń gbá yágiyágí torí bá méjì kọ̀. 32FM ni wọ́n ń gbọ́ 94.9 ọjọ́ ayọ̀ lónìí.
5: 32FM 94.9 Laughter House orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
6: My brother, I hear say Lafarge don't change name.
7: Yes, now.
6: Lafarge Africa PLC
7: don't transform.
6: Come become HBM Nigeria PLC.
7: The name don't change. But now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge them, Cocoa House, National Theater, plus plenty of construction for this week country.

0: True strength. What defines it? The brilliance of a player, or when a team comes together to win? A solo beat, or the rhythm of many? The flair of one dancer, or the art of a troupe? One distinct voice, or the beauty of the symphony? At FCMB Group, we build ecosystems, empower communities, and create the future. Because we believe it's not just one, but the power of the group that delivers the future we all desire. FCMB, the power of the group.
1: Oh yeah, shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land o.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
3: Offer valid while stocks last.
1: Me and Maggi, so good together.
4: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substant Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú 1,000,000 naira láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ 2,000,000 naira kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí 4,000,000 naira. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá. Àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ààyè san díẹ̀ díẹ̀, ó wà láàrin oṣù mẹ́fà. Kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjọ́yàjọ́ 3,000,000, 3,000,000 àti 4,000,000 náírà ó nílẹ̀ wa. Ìjáfara léwu, fẹ́ni tó bá mọ iye ohun tó dára, wá mú tirẹ̀ pé wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House, orí òkè tí ń ti Premier Mokola, ìlú Ìbàdàn. Substant Property, òrùlé fòtẹ́rùtàn.
5: The FIFA World Cup 2026 is here. Watch all 104 matches live on StarTimes, from the opening match to the final showdown.
6: And this time, it's not just watching, it's watch and win.
5: Subscribe or buy a StarTimes decoder and stand a chance to win the 10 million naira grand prize, plus many exciting prizes nationwide. With subscription packages starting from just 4,000 naira. Recharge now via StarTimes app or visit any StarTimes office or dealer outlet near you.
7: StarTimes, enjoy digital life.
8: Ade, ani mo ni iriri alagbara lopin ose nitooto won royin fun mi ni wo ṣugbọn kin le mo irufa iriri ti mo fe ni nibe gan mo ba kuku lo pelu awon ebi mi ore iriri mi gagara afi bi igba pe mo wa ni Dubai ni oda bi kopin ose omo tanmo ni dakun je mo bi ton royin gan Soft Plains Hotel ni ile itura to gbunje fegbe to gbawobo fun awon afilele ja ye oto pelu eniyan to mo bo se lo Soft Plains Hotel ti awon yaran loye won ni ka so ni tabi abo to peye iyen adequate security be ko si pe ina seju debi pe na lo aye gboko si won fokan bale logan to ba tin wole lo ti ni anfani si internet to yara fefefe o tan si be o ni Soft Plains Hotel exotic wine bar nbe fun awon to maye je lodging and accommodation be fun awon to fe sun ayo Soft Plains Hotel wa ni Asan Street off Ososani Road Okeado Ibadan fun hotel reservation 0903 075 4272 tabi 0808 344 0105
9: Soft Place Hotel on Match Hospitality.
10: Lọ́pọ̀ ìgbà àwọn èèyàn kí mọ bí data wọn ṣe máa ń tètè jó tán. Èmi gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká wa jẹ́ kí n jẹ́ sí bó ti ṣe máa ń ṣẹlẹ̀ gan-an. Kété tí olówó mi bá ti sùn ni màá ti máa ṣe ohun tí kò ní mọ̀ tó bá sì mọ̀. Àpẹẹrẹ kí n sáré ṣe auto update nìyẹn tí oorun bá ti wọ̀ lára. Iṣẹ́ bẹ̀rẹ̀ nìyẹn, màá ṣe cloud backup tó bá ti wá fi oorun rẹ̀ sí GR3. Gbogbo àwọn apps tó ti ṣí sílẹ̀ lèmi á máa refresh ní tèmi o tó fi dórí àwọn apps tí ó lò gẹ́gẹ́ bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Ẹ mọ̀ pé mo gbọ́dọ̀ mọ gbogbo bí nǹkan ṣe ń lọ lórí ayélujára tí olówó mi bá ti jí ẹ gbọ́ ohun tó máa ń wí.
11: Yay! Mo gbe o. Data ti mo sese se ma ti tan.
12: Se mi o so fun e.
11: Dara e. Ma je ki phone e ma fi data re se oble. Se akiyesi auto updates. Pa awon apps ti o ko ba nilo nigba ku gba.
12: Ero ibani soro la so le mi o. Kokoro tin je data ni je ku je fun eni ti o ba se amojuto data re.
11: Je igbadun data re ni welemu. Live it 100 MTN.

0: bi oloka ke to je pe ojo jore fun oso ko to lo
1: sallallahu
0: alaihi wasallam e ti o jeda keji na oso ko to lo keni kokun le ba gba owo mo nti ojo re ko si le ba ju nto je ida keji re ko le ba ju le abe lo n ko je agbo ko je agba ko si je amulo ka le ba simi leyin aye ka le sori re laya ti lati kiyama naam o ti di abala ibere so ati ni anfani lati ma po wole lati ile awon ero ta mo pe wa si ohun na ni 090 62 000 949 090 62 000 949 oni ero ti a mo pe wa si fun eni ti o ba ni ibere kan sikeji fun awon afa wa ti won si mo ba ni fi idahun si inshallah 090 62 000 949 Wa alaikum assalam tola barakatuh. Mbole tin pe o kin le ruko yin kin le bere yin pelu.
2: Lati apotemisa.
0: Naam. Naam, naam. Oruko yin ibere yin.
2: Oruko mi ni Scott.
0: Ibere yin.
2: Oni se eni to je afafa. Oni yan se awon kokomo o ba ti ola o fi. So, I'm going to go to the house.
1: Alhamdulillah. For most salatu was salam or salabat. Brother, you bami brooding you.
0: Ami.
1: You see bami yonosi.
0: Ami.
1: And Nisa Topo. He said, Nan, if we had Dujukoba deda. Nituruik be Oja Tomabati wo. O di gold you. E doju ko ba to je wi pe gbogbo emi won bi adama laarin kan meji re bayi lo wa ibi o ba wu ni ma yi si ni seju ko yi emi oko yin si aye yonu re ko yi emi oko yin si bi 30 ma ri tinu yo ma dun to no si ma reyin na tinu yo ma dun e ko po ladua e si ponsa ara e ni e fararo le folon e meji o jaro yi lasan ni nta ma so fun baba yi e dakun o ba re lo si ni je kile yin o daru pelu ogbolon e ma ti mu de bi pe a fe fere nile ta si ma wi pe On ton ni kojo ko dakun ko lo re fi dede owo ti en taru re ko lo fi si sara sodo ba deda ko lo bun awon yen gba ti o mo yan en to ni kini mo ko si be olohun ko si aforiji fun ohun ke yin o porun ri osoro e laarin ilu o se die o na olohun si jomo ti ati fi se iku mare yo ni albarika pelu ogbolo mi o ba deda o lo mo ntewo ohun le ni oru bayi ki gbogbo en to fi osan se ohun kun le wa sikini o mo le wa tuba
2: ah
3: Salam alaikum.
1: Wa alaikum salam wa rahmatullah.
3: E ku eto baba wa.
0: Na ni ruko yin bo latin pe.
3: Opo lo yo ni daru.
1: Olorun jo Olorun da ku.
3: Opo ye mi lo soro la ti bi kan.
0: Ibere ni
1: sale.
3: E je ibere mo fe bere. O pa te ma won aya wa.
1: Isin.
3: Olorun ma je ki ru esele si wa o.
1: Amen.
3: Ka pe awon ara di won wole. Ya o te yan si dana re te yan se to e ke yan se lori e. Wọ́n wá bá lájọṣepọ̀.
1: Ṣé
3: tí rẹ̀ bá rápò ṣé kéèyàn kọrú ìyàwó bẹ́ẹ̀ ni àgbébáwò.
1: Ìkọ ọkọ ni ọ̀dẹ̀ rú yìí o. Ìkọ ọkọ tí ó bẹ̀rù ọlọ́run. Tí wọ́n bá dé tí wọ́n bá pa òun tí ẹ̀ wọ́n bá rí màrí mọ̀ǹkọ́ tó ń tọ́jú ọmọ tí àwọn méjèèjì jọ ní. So gbogbo àwọn nǹkan báyìí bó ti ẹ̀ jẹ́ wípé nínú islam wọ́n kọ ká máa bèrè olúbèrè báyìí. Aglutọ́tì ni tí irú ọba tí ìṣẹlẹ̀ àgbọ́dọ̀ máa ń fún inú nǹkan tí ọ̀dà ìgbà ọba ṣẹlẹ̀ o ní ọ̀sọ̀ ánsà fúnrara rẹ̀ ọba rárá kò fi ṣe ajẹ́jẹ́ o. So yàtọ̀ fún yàn gbogbo ọkọ̀ tí sábà máa sáré dáyàwó náà tádàwó bá dé ọlọ́run dákun mọ́fà dàwó kan mọ́fì kọ́ ìyàwó wa náà dákun sanú wa o a ní máa ní ṣùgbọ́n máa mánéjì wa bá a ṣe jọ wáyé ọlọ́run ọlá dàní kẹsì rẹ o.
4: Hello. Salaam alaikum.
1: Ẹ sọ rédíò yẹn yé o.
0: Sọ́kò ní rédíò yẹn.
4: Adékúrò ń bẹ̀ o.
0: Náà kí ni bèrè
4: yín? Àfojúmọ̀ ni o.
1: Júmọ̀ ni o.
4: Ẹ ṣe wo.
1: Nàmà.
4: Mo gbà láyé yín lágbọ́ ẹjọ́. Tíyàn bá rí ẹran kan rí ládùúgbò.
1: Ẹ ṣe. Táàmì
4: tó ni tó sì ti bímọ. Kí ló yẹ kéèyàn ṣe? Téèyàn ti rí pẹ́ran yẹn rìn káàkiri.
1: Ẹ̀tọ́jú rẹ̀. Lánìyàn pọ́n ní nǹkan wà níjọ́ kan ni o. So in tẹ́ ẹ bá wá ta ìfowó ẹ̀ pamọ́. Tẹ́ ẹ bá yẹ náwó rẹ̀ ẹ gbà pé ẹ sì san. Tẹ́ ẹ bá wá nìyẹn kan wá tàbí kí wọ́n júwe rẹ̀. Kò sí nǹkan má lọ́rùn yín. Ṣùgbọ́n kó tó rí pé yóò rí báhun. Èèyàn gbọ́dọ̀ rí pé òun múná rẹ̀ dóko.
0: Kí ni ìbéèrè yín o? Kí ló rúkọ yín bolẹ̀ tí ń pè?
5: Orúkọ mi ni Sikiruka Ọláàdúrà. Mo pè láti Òpó.
1: Now
0: ìbéèrè yín.
5: Ìbéèrè mi ni pé tí àwa méjì tá a bá ń lọ tó sì jẹ́ pé ìgbà tá a ń lọ owó kan wá jábọ́ tèsè òun ló ní tèsè ẹ̀sìn mi mo ní tí bá wá bílèrè tó bá wá lóhun ló ní tí bá wá fún tẹ́ni tó lówó padà wá bá béèrè nǹkan.
1: Ẹ tún sọ.
5: Now
1: èèyàn méjì lẹ̀ ń lọ ẹ tún sọ sà.
5: Àwa méjì ń lọ. Èmi wá lówó re ṣé èsè mi mo ní ṣé èsè òun ló pin tó wá pọ́hùn lòún mi tí mo wá fi nǹkan tẹ́ni tó wá lówó wá béèrè ẹjọ́ ó túmọ̀ àti ọ̀tọ̀ sí.
1: Pẹ̀lú ògùn ọlọ́run tẹ́ni tó lówó bá dé ẹ̀yìn lẹ́ẹ̀fún padà. Torí pé nínú ọ̀rọ̀ yìí tẹ̀sán jáde ní ìsìn.
0: Èrò ti wà ń bẹ̀.
1: Ẹni wípé owó yìí ohun kó ní kì í sẹ́yìn ló ní. Ó sì wà dúró lẹ́yìn lọ́rùn pé kẹ́ ẹ bó mu ẹ̀yìn lẹ́fún. Owó olówó lẹ fún ẹ̀hún lé àdáwó parafo ẹ sànú ẹ̀ ní tiẹ̀ ni lọ́tọ̀ owó olówó ẹ wà dó olówó parafo lówó ń bọ̀ bá dé ń gbọ́ náà ti pé kọ́da yín lójú pé ẹjọ́ ń lọ ni òun kò sì lówó tọ́bọ́lẹ̀ tẹ́yìn náà sí màpá yín náà kẹ́ ẹ ní tẹ́ ẹ wá gbélé lọ tó ní nǹkan dé padà ẹ fún ọlọ́run sì níjọ́rọ̀ yín ọ́ dàrú.
0: Ẹ fún owó olówó
6: nígbà tí à ń retí ìpè so a tún ń fi àsìkò yìí gẹ́gẹ́ bá ti sọ níbẹ̀rẹ̀ ìpè ètò yìí onígbọ̀wọ́ méjì ni ó ní ẹnìkan ló kù à ń ní bùkátà sí onígbọ̀wọ́ kan sí ẹ dákun ẹni tó bá fẹ́ báni dá sí ètò yìí ẹ jẹ́ ká báni dá sí a rí ẹwu àǹfààní eléyìí tí ètò yìí ń ṣe fún wa àbí ọlọ́run bá lọ́sùn bá nùtara kó jẹ́ ká rí àwọn àfáwà pẹ́ lórí dáadáa so ẹni tó bá fẹ́ pè láti béèrè nípa báwo ni yóò ṣe lọ ẹjọ́ ẹjẹ́ á pèsè nọ́mbà
1: 0805 356 1131 0805 356 1131 ẹ kó lọ ilé ọlọ́run tàbí kẹ́ ẹ fi sànú aláìní ẹ mọ̀ bá ná o ẹ mọ̀ bá jẹ́ o so bákan náà à ń fi àsìkò ìrọ̀ wá gbogbo àwọn ìbéèrè tí à ń béèrè on se wa lanfani asi nri eko to po be suba nfasi ko so gbogbo en ti ma sile kun le re le kere lerun o fi wole ke die die die to wa mo po re ran e tabi o si gate le yin te ni ogba e dokun ejo ejo abero ba deda eh a da potri le ada kan le asi njere njo ojuma gbogbo ru awon system yi koda ni so nti enikan se olorun ti mo na so do ni sin o on atoko re sugbon ti n ba tun so bi gba ti n ba ye je ni system je fi ma medi eledi e te di o si ni ke o ni jojumo atoko won le hun o si mo laye bayi
0: la ilaha
1: mo si julo ke je gbogbo ya agbalagba ni o je ti e se julo keke so ti n so gbo kini on atoko won awon eje di ojo keji bo le ase nse mo kenu bo ko ti n ba tun so yin tun ba lu je ni e n ba so ko ki jobo mu ah omo pa siri buku lo to so ni
0: en ti o gbo tele lo be emi na ti system tutu
1: eh yo jeme me si lekun le fe re leran o hey anla liki ama o ta ba nfoju ru awon nkan ipo kere hmm o ni gboro do olorun o
0: to bi wonjo olorun
6: hello we a ke pe wa pada
0: na 09062000949 oni oju opo ti a pese fun ibere kan tabi meji e ti awon afa awon mo ba ni fi idan si kono ko ba ni samole san olore tabi 08097000949 naam
7: hello
0: Karo. Karo, kini oruko yin o
7: mo ya tin pe kini
0: be
7: so nipati sonsora yen se nkan te le pa ka di ka ta mo nigeria le dun wa ba ta ba ni sire ti ko awon ti o se le mo yoju iwaju elele la ba won we wa ni run kan bayi iwaju pa le ba won
1: e fo wori a tun lo fe na to di awon na bi ni eh sponsor ni ko yoju la benu ko na ko je wa naira lo fe mo sire
0: wa alaikum assalam
7: Hello
0: sir. Hello. Kilo ruko yin. Mbere tin pe kini bere yin.
7: Bere ba fe se ni pe ti e ba ri ere nena yi. Ti era ye wa je ko si fe ku le ori. Kini ni dajo te ni ti do ye sir.
1: E tu so sir.
6: Kini ye fe ku.
7: Da?
1: Ori. E tu so, tu so.
7: Ti e ba ri ere yi. Like boya era ti e ye ko fe ku. Kini ti e wa pa to ba obe.
1: Te ba nba wa lo eyin gan ma ansare eleto ke pa boni nkan ba si de te pada ri pe ooto ni tin so edowo e pada ti o ibade do mi ma obade da ti yonda yun fun inu te ni nkan ko wa beere sugbon ejo ejo je pe ba se wi lori o ti e se pa wa la soku fa beran se bo si custody wa dakun o
0: 08097000949 tabi 09062000949 oloju opo ti a pese fun bere kan tabi keji naam
7: assalamu
0: alaikum
1: wa alaikum assalam wa rahmatullah
0: ki loruko yin ba tin pe kini bere yin
7: o ko mi sharif lati nle o
0: ibere yin
6: abile olorun ri le
1: ko si maniru aye ta wa nbe yo ko ran ko sanu
0: olorun ba le sa fa le sa re agbarin ti won ba kan lu wallahi ke sa agbarin kekere so de ta mo pe ke se bi o kere anabi de ti so npa eleyi ka le mo pe olorun fa ni bi ke wa ta ba le ri ka mi yan pe wa ni lori iru nkan yi ka mo pe ke sa la ma kini oruko yin o bere tin pe kini bere yin
6: a ngbo yin
0: naam
1: e ti wole
0: awon eyan si ri nkan he di ba se nsoro emi
1: ben
6: naam
0: wa alaikum assalam wa rahmatullah
7: assalamu
0: alaikum assalam ki lo ruko yin o mo ti pe kini bere yin Ah, ojo opo yen o nse ba kan o nse korokoro e pe pada.
6: Naam.
1: Oro yin adaru o
0: mi arab
6: na
1: na
0: wa alaikum salam wa barakatuh ke lo ruko yin kini
1: beere o ja ke la ani gbo ko yin na bayo
0: na
1: Layima e seri gbogbo dukia ondukia ti ba nbe ni ki ayan keyan ma ara re lowo lati ma je ti keji keta ogbo nnu ati ba suma yan nkan be mi ki mo ni o yawo omo en bayi lo fi sodo mi o ton ton ba wa jade laye igbesi akoko ni pe e wa awon ebi re lati da nkan pada si e wa awon ebi de bi pe e le ri dodo olohun pe e re bi kankan ma ngba te wa re bi kankan mai ha ti duka si me lodo yin e sese wa lo ba fi si sara fun awa line to ba wa je pe aline le yan na o na wa nu en toto si sara we go dan sey arin eda atona re lo wa o ke se bi a won de ti sile kon fun mi sa ah eyan ma gbogbo le kon kon lo ja si
6: o ba so re da line loju
1: esi gbogbo le kon kon jo sari je na o ọlọrun ko sanu wa o so nitori pe ti e ba ni keyan lo fa line ni ti eyan wa le manage ajose re to lohun to bayi pelu amana ti e na si ja line o na leto be sugbon yo je po ja line ni o sugbon gbogbo wa a to pin ka to gbe ni igbese ni o
0: awon da ko sanu wa o ni awon meni yen bi omo mi awon meji pe
1: won sa won number awon ma won na ko so ba ko si get you
6: ah gege bi a se nso bo lati aro wi pe eto yi oni bukata si onigbowo onigbowo meji la nlo fe nikan lo seku bayi tokotaya abi olorun ba allah subhanahu wa ta'ala fun kolon ko meje ki tan ko bawo won lai lai awa bi allah subhanahu wa ta'ala gbogbo bawo yen se nsanfani lotun lo si yi ko dakun ko ba ni fi sinu mizan hasanati won baka na abi olorun ba kin eni kokan wa na kolon ko dakun ko je ki anfani yi ko tubo ma gboro si la hawla wala quwwata illa billah ta awani bukata si onigbowo kan si ta ba ri en ti o fe ba ni se be tori tolohun olohun o bo en kokan wa lasere yo si je ka ba ni bi to tin lere ejo je ka pe si ori ero ibani soro yi 0805 356 1131 0805 356 1131 era ko je ki a pe won a bi olohun ba allah subhanahu wa ta'ala ko mo se sen kankan wa ni esan olore aibi na ni a fi adagba eto na ro si fun ti ose yi to ba tun di ojo mejo bi idnillah ta'ala a tun ma pade awon fadhila to sheikh sulaiman muhammad al awwal amubiya hafidhahum allah ta'ala wa ra'ahum kolon ko je kari mo pe lori dana a lori akotun eto yi bakan na akoto di igba na an kira wa pe wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn ketekete ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́nijẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn ká.

0: 32FM, 94.9.
1: Kwada sori eto wa obella wo pelu chef mamzi amo jojo wa fun wa loro eti awon eyan de ri pe awon na man gbadun e ko juma ta lo npe wa ni bulletin pe wa e ko juma o kilo ruko yin sa e ka ro o ni bo yin dada o hello mi gbo yin dada sa boya ke pe wa pada o kon raun ni e ko juma ta lo npe wa ni bulletin pe wa. Hello.
2: Hello.
1: Yes, ma. Ki lo ruko yin? Mrs. Mary Lata Pata, oye ba mi dase to.
2: Jojo fine gan o.
1: E man je dada.
2: Bẹẹni.
1: Ki le ma fin je.
2: Ororo din na la le fi din. O ma n fa. E o depend be yan mo ti
1: din. Ta le fi po din eyin ni ma.
2: A ma fi din.
1: Okay, ko lo ma nje nti won o ti ye mi beyin, o ti ye mi. No la le lo epo fun o ti da. O ti bo. Eshe gan ma. Mrs. Mary lati Apata. E ma ba wa bi tubo. Lati Apete, Apete ni ki sa Apata. Okay. Eshe ma, lati Apete, eshe ma ba wa bi tubo. Obela o le ngbo lowo lowo lori kan 32FM 94.9. Eko juma o ta lo npe wa. Ah, iyan ti re ni yan. Hello.
3: Hello.
1: E karo, ki loruko yin bo le tin pe wa?
3: Ita pe lati Adebi.
1: O ye ba mi dase to.
3: O wa to ma le si oro mo. Ta ba je je o ya ni na ando. Ti ba to ba le pe ti ye ki pe a ti ti ku uru e gbe gbe ti so. E bi ba be ni. Je mo mo so pa do ma ha ni la mo. Ti ba ti ti ko ndo lo pa ndal gora la. Ala mo le jo lo ke se le kan. Ti o le ti ba ba ti ko ti eyin ba ni ma ra le mo.
1: Àwọn kan lè láìkí ẹ ẹṣẹ gan ni sá ẹ máa bá wa bí tó bọ ṣẹrí àwọn kan lè láìkí ẹ bẹ́ẹ̀ yan ẹ kò jùmọ̀ ọ̀tá ló ń pè wá ní bọ̀lẹ́ tí ń pè wá.
3: Ẹ káàárọ̀.
1: Yes, ma kí lorúkọ yín mu.
3: Ọpẹ yẹn ní láti dín kan.
1: Ó yẹ bá mi dá sẹ́tọ̀.
3: Ṣé ibo tí o nǹkan tẹ́ ń gbé wa lọ?
1: Ẹṣẹ.
3: Mélòó nínú àwọn ìyàwó táwùjọ ní ìṣe lọ́mọ gbòkè ní ìṣe?
1: Mo ń gbọ́ yín o, mo ń gbọ́ yín.
3: Wàhálà ètò bá ẹlẹ́ yìí ń dó ní àkíráìsì.
1: Torí ẹ̀ láṣẹ ní kan máa gbọ́ ọbẹ̀ làwọ̀ lórí kan ní 32FM 94.9. Ẹ bá mi sọ fáwọn tí òmù ń jẹ́ ṣe kan máa wá ní gbogbo ọjọ́ ẹtì. Ẹ ṣe gan ni ṣe tún ibi tí wọ́n gbé wa lọ láàárọ̀ ìsìn. Wọ́n pè wá láti ìdí kan, wọ́n ní àwọn kan òmù ń jẹ́ ṣe. Ẹ wò kò sí nǹkan tó burú nínú pé kéèyàn bẹ̀rẹ̀ sí ní kọ́ nǹkan tí ó mọ̀. Ẹ wò àárọ̀ ìsìn yìí oríṣiríṣi lèmi náà tó ti sáré kọ́ lẹ́nu àwọn olólùfẹ́ ọbẹ̀ làwọ̀ tí wọ́n ń pè sí orí ètò. Ẹ wò ẹmu ẹnìkan tí ò mọ bẹ́ẹ̀ ṣe tí kì tó ti ẹ̀mú ń jẹ́ ṣe. Wọ́n ní lẹ́yìn nǹkan tó dárúkọ lẹ́ẹ̀kan yẹn, wọ́n láwọn kan ò ti ẹ̀mọ nǹkan ṣe rárá. Ẹ bá mi sọ fún ọkọ máa pàdé wa lórí kan ní 32FM 94.9 ní gbogbo ọjọ́ ẹtì lágo mẹ́wàá bọ̀. Kò sóúnjẹ tá a kì í mú wa, àti pápánu o, àti ìyẹn tá a mọ̀ pé ó ń ṣe gbogbo ara wa lóore la máa ń ṣe kíni, la máa mú wa fún wa ní orí ètò. Ta ló ń pè wá wẹ́ kojúmọ́? Hello. Ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀, kí lorúkọ yín bọ̀lẹ́ tí ń pè wá? ó dẹ̀ ń pé ìlà àtọ̀dọ́ yìnyẹn ni ò dá ní àárọ̀ yìí, mi ò gbọ́ rárá. Ó ń ráhùn, mo ń mọ̀ pé èèyàn kan ń sọ̀rọ̀ àmọ́ ó ń ṣe kíni, ó ń ráhùn ní abẹ́. Ẹ tún wá kú ojú lọ́nà Amala Festival. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ní ọdún tó kọjá a ṣe bẹbẹ? Kò ní dá kéèyàn máa tiẹ̀ máa pọ́n rẹ̀ jù báyìí náà lọ. Ẹ fa fẹ́ gbọ́ o, tún ti ń bọ̀ lọ́nà. Amala tó fẹ́lẹ́, Amala pẹ̀lú ọbẹ̀ gbẹ̀gìrì, ewédú àti àwọn ẹran tó jẹ́ wípé ẹ̀yin gan mọ̀ pé ti máa gbẹnu lẹ̀ báyìí. Ní August 29 ni a tún máa gbé èmi jáde. Ó yá ẹ bá mi sọ fún àwọn aráalé yín, ẹ bá mi sọ fún àwọn ọ̀rẹ́ yín pọ́n kí n ṣe kíni, kan pàdé wa. Ẹ wo 1,000 péré wa lowó tíkẹ́ẹ̀tì o. Ṣẹ́ra àwọn tó wá lọ́dún tó ń bọ̀, wọ́n tiẹ̀ ti ń rí tán ti ń pè wá pé ó yá kíákíá páwọn ò tiẹ̀ lè dúró páwọn náà ń ṣe kíni. Àwọn náà ń ṣe ìpalẹ̀mọ́ fún Amala Fest títí ọdún 2026 yìí. Kó wá ní jù báyìí lọ lórí ètò wa, ọbẹ̀ làwọ̀ lówùúrọ̀ yìí pẹ̀lú Chef Mamzi. Ẹ wo adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kí ẹni inú tún ṣe é ṣe. Àti àwọn ojú ọ̀rọ̀ wa lónìí àfáàlẹ̀, ẹ kú iṣẹ́ takuntakun. Tó bá tún wá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ẹ máa pé kí la fẹ́ mú wa, àbí kí n já tó ń sìn, àbí kí n sọ fún yín sìn pé nǹkan ta fẹ́ mú wa lọ́sẹ̀ tó ń bọ̀ lélẹ̀ rárá o, mi ò ní ṣe bẹ́yẹn. Tó bá ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn, oúnjẹ tó tún ń ṣara lóore náà la tún máa mú wá fún wa a ò ní lè gbé ìpè kankan mọ́ báyìí torí pé kíni àti ń lọ ó dàbí ẹni pé ká máa ti lọ àmọ́ àwa náà ni ẹ̀yin náà láwọn máa bá ohun wa náà lẹ́ máa gbọ́ torí láṣẹ ilédùmarè ẹnu wa ò ní rí bá wa lẹ́sẹ̀ lórí afẹ́fẹ́ tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ ní déédéé aago mẹ́wàá òwúrọ̀ ẹ̀ pàdé chef mamzi lórí ìkànnì yìí ó jàbọ̀.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbádùnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́nijẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn ká.

0: ìjọba dẹ́dà ìbámọ́sẹ́ láàárọ̀ yìí ẹ káàárọ̀ láàyè gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi.
1: ọkùnrin kan bẹ adarú lórúkọ rẹ ó wọnà láti túwọ́ ká o.
0: ẹ kú ojúmọ́ ẹ kú àsìkò yìí a kú bójú ọjọ́ ti rí. ètò ìjà òdọ́là ló dé lógorí àtẹ́gùn tó gbà ló kankan kan tòkè tilẹ̀. òun ló fi jẹ́ pé omi igbó ríbi dúró ó lóun ọ̀ni ni ọ̀pẹ́ ríbi dúró lóun òjàjá mọ̀ àtàrírẹ́ ni gbádìí ẹ̀ mọ́ ìfògbòrò ṣẹ̀ṣẹ̀ ògbóró òbáre ni túndì ẹ̀ ṣe ìbáṣọ ìbájá tààrí lọ. mo kí yín láàyè gbogbo tẹ́ ẹ ti ń gbọ́ mi láàárọ̀ ìpẹ́ káàárọ̀. ètò yín lógorí àtẹ́gùn ló gbòde kánkánkán àìyọ́ bẹ̀m̀bẹ̀ rẹ̀ lù lábẹ́ àká bàbá dáná ńlé dandan ni kéèfin rẹ̀ kó mọ ọrú jáde. sẹ́ńlẹ̀ bí ìta ẹ ṣàdálẹ̀ kí ẹranko bẹ́ẹ̀ kọ́ lò rẹ̀ mọ́dé o.

0: wọ́kìlú mọ̀mọ́dé làárọ̀ ìmọ̀gòrí àtẹ́gùn ní kànì 32 fm 94.9 ìbàdàn orí òkè premier nílẹ̀ ìbàdàn mo wà láàárọ̀ ètò ojá dọ́là lẹ́tọ̀ ọ̀hún tó jẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ bí ìjà tá a ti pẹ̀kẹ́ ló gbẹ́gbẹ́sẹ̀ lórí ẹ̀ ká tún ṣe kó lè bá a gbogbo aago mọ́kànlá mọ́kànlá ọjọ́ friday ọjọ́ ẹtì báyìí ìjà dọ́là yóò gbà ló yóò gbọ́ orí atẹ́gùn wọ́n lé oṣù sí ẹni ọ̀rọ̀ jọ dàyípọ̀ ohun tẹ́ ẹ fi agbègbèsẹ̀ lórí ẹ̀ ẹ múra o ẹ múra a sì fóònù lẹ̀ báyìí nọ́mbà ohun tí tọ́rọ̀ jọ ń ṣe bí ẹjọ́ ń ṣe fanfa láàrin yín nọ́mbà rẹ̀ ẹ gbìyànjú kẹ́ ẹ ti kọ́ pamọ́ ibi abálégbà kan sí ẹ ti kọ́ nọ́mbà ń pamọ́ kó lè rọrùn tá a bá bèrè ẹ̀ ẹni ọ̀rọ̀ jọ dàyípọ̀ ẹ̀gbọ́n àtàbúrò tí èdè òyeramọ́ ọ̀rẹ́ àtọ̀rẹ́ alájọgbé alájọsí ọ̀gá àtọmọṣẹ́ ọmọsóbì òbí àtọmọ tíjà ń wáyé láàrin ara wa síra wa tó fi mọ́kọ àtìyàwó. Ohun tó ń fàjà ẹ ṣàlàyé ẹ̀ fún anira ń pẹ́ ká lè mojú òpó ibi tá a tọ̀ a sì gbìyànjú lórí ẹ̀ torí pé gbìyànjú ń tiwa elédùà ẹnìkan lọba tí máa dé gbìyànjú ẹ̀dá ládé. Zero nine zero six two odometa 949 àti 07055 odometa 949 07055 odometa 949 òun làwọn nọ́mbà tí ó wọlé sórí ètò wa láàárọ̀ yìí.
1: Hello, ẹ káàárọ̀ sáà.
0: Ẹ káàárọ̀.
1: Yes, sir. Ẹ fi iṣẹ́ náà.
0: Ẹ ṣeun.
1: Ẹyin tó ń fàjà láàrin ìyàwó.
0: Ṣé ẹ lè kú mi tí rédíò yìí ń wà sà? Ẹ lè kú mbẹ̀.
1: Ok, sir.
0: All right.
1: Ṣé ń gbọ́ mi báyìí, sir?
0: Mo ń gbọ́ yín báyìí.
1: Yes, sir. Though mo ti kú nílé for like 1 year, 2 months báyìí. Látàrí nǹkan tó ń ṣẹlẹ̀ pé mi fẹ́ dáràn síra mi lọ́rùn. Ìyàwó mi jẹ́ ẹni tó jẹ́ pé mo máa ń ka pẹ̀ lọ́kùnrin. Secondly, kò ní tẹríba. Ìrora dẹ̀ tó wá máa dúró lórí nǹkan tó ń ṣe pé ráìtì mi tó ń sọ fún mi pé kí n yọ̀rọ̀ bá lè kúrò nínú ọ̀rọ̀ mi kí gbogbo nǹkan tó lè níyànjú. So ìdí nìyẹn tí mi ṣe wò pé

0: lọ sí school láàárọ̀ pàdé gbé wọn padà wá sílé.
1: Lójoojúmọ́.
0: Lójoojúmọ́.
1: Ok, ètò túmọ̀ sí pé àdúgbò ibẹ̀ náà lẹ́yìn náà lẹ gbalé sí.
0: Ó di ọ̀nà níbi tí mo gbé tí mo ti kúrò bọ̀ mo wá lọ gbalé sí Lékúbá.
1: Kódà ẹja ṣe báyìí ẹja ṣe báyìí ṣé ẹ lè fún wa nọmba wọn.
0: Mo lè fún yín torí pé mo fẹ́ settlement torí àwọn ọmọ mi.
1: Ó tó bí ọdún mélòó tẹ́ fi jọ fẹ́ra kó tó di pé ẹja tẹ́ sọ yìí.
0: Ọdún kẹwàá lélẹ̀ relationship of 10 years plus.
1: Ok kódà ẹ jẹ́ kí ẹ fún wa nọmba wọn.
0: Ṣé kí n pè é.

tá lọ̀rọ̀ jọ ń wáyé bí ìjà láàrin yín tẹ fi agbọ́ ká gbégbèsẹ̀ lórí ẹ̀ tẹ fẹ́ kí a gbégbèsẹ̀ lórí ẹ̀ 09062 odo mẹ́ta 949.

0: fún alábárò lọ́jọ́ ibite àyànfẹ́ mi láàrin àwọn òkèlè amala kọ́rọ́ bọ́tọ́ nínú àwo pọnlápọnlá nínú apẹ kò bá ṣe gbẹ̀gìrì kò ṣe wédú ogi amala kò ní sanwó lọ sóde ẹnu ẹbí amala náà kọ́ ó wa dẹ́dà ló sọ ìyẹn fún dogun ẹbí amala mi o ajẹta omi oge sí aya lára ẹ̀kọ́ ojúlọ́nà o
1: Good internet changes everything. The way you work, the way you relax, even the way you stay close to those who matter to you. That's what the Airtel 5G Smart Connect brings into your space. With the Airtel 5G Smart Connect, you can enjoy unlimited data, super fast speed, and even connect to multiple devices. All for just 25,000 Naira plus 15,000 Naira one-time installation fee. Visit the nearest Airtel shop or call 0911-000-0080 to switch to unlimited.
2: Airtel.
3: Àfojúsùn rẹ ni kó ra létí kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Hot International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò mọ rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bari ibẹ̀ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ ayé pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọ iye ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kọ̀ sí wa ní Laughter House orí òkìtẹ́ ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtàn.
4: My brother, are you saying Lafarge don't change name?
5: Yes, now.
4: Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC.
5: The name don't change. But now still the same Ogbonge Cement and other building solutions company.
4: We help build Third Mainland Bridge,
5: National Assembly Complex, First and Second Niger Bridge them,
4: Cocoa House, National Theater, plus plenty of construction for this weekend.

0: ètò ja o dọ́là ló gbàlú kankan kan lórí 32 FM ń bàdàn. Nígbà bá ti ṣe wà lójú ọjà ó ní obìnrin tí àkọ́kọ́ pè ìyá Dábírà ó ti pè wá padà ẹni tó lòun wà mítìhàn ó ti pè wá padà ni ó fún wa lásìkò
1: díẹ̀.
0: Ìyá o Malam wàá bá ń pè ẹjẹ́ ayọ̀ ṣẹlẹ́kùn kọ̀ọ̀kan bá ń pè obìnrin tó wà ń pàdé lẹ́ẹ̀kan bá ń pè padà báyìí. Dàbí ipò ti ṣetán bẹ́ẹ̀.

Ẹgbẹ́ Yorùbá ìyẹn ẹgbẹ́ afẹ́nifẹ́re ni a ti pe fún ìgbésẹ̀ tó tayọ láti rẹ́yìn ètò ààbò tó mẹ́ẹ̀ pàápàá jùlọ láti dóòlẹ̀mí àwọn ọmọdé àti àwọn olùkọ́ ilé tí àwọn agbésùnmọ̀mí jígbe níjọba àbílẹ̀ oríire nípínlẹ̀ Ọ̀yọ́. Ìpè ọ̀hún ló wáyé lópin ìpàdé àwọn tọrọ kan ẹgbẹ́ náà tó wáyé nílùú Àkúrẹ́ ti ṣolólù ìpínlẹ̀ Ondo lábẹ́ ìdarí olóyè Ruben Fáṣọrántì ẹgbẹ́ afẹ́nifẹ́re. Wọ́n wá rọ àwọn gómìnà gbogbo lẹ́kùn gúúsù ìwọ̀ oòrùn ilẹ̀ yìí ìyẹn ilẹ̀ Yorùbá kódà tó fi kan ìpínlẹ̀ Kogi àti ìpínlẹ̀ Kwara láti mú kí okùn ètò ààbò wọn yìí dandan tako àwọn agbésùnmọ̀mí àti àwọn ọ̀wà ọ̀daràn míì tó súnmọ́ ẹgbẹ́ náà nígbà tí wọ́n fòun tẹ̀lú àbá ìbọ̀wọ̀ ìdásílẹ̀ ọlọ́pàá ìpínlẹ̀ eléyìí tó wà níwájú ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ ilẹ̀ yìí bákan náà ni wọ́n pè fún àtúnṣe tó jọjú lójú ọ̀nà àti dájú pé àwọn ìpínlẹ̀ ní agbára tó gbọ̀ngbọ́n lórí ètò ọlọ́pàá ọ̀hún bákan náà lórí ìkọlù sí àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìpínlẹ̀ ọ̀sùn láti wọ àwọn afurasí ìpẹ́ẹ̀rẹ̀ ọmọ ológun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbà síṣẹ́ ẹgbẹ́ afẹ́nifẹ́re ni wọ́n pè fún ìwádìí ọ̀rìn kiniwin àti ìfìyàjẹ àwọn tó bá lọ́wọ́ sí kíkọlu àwọn akẹ́kọ̀ọ́ ní fásitì ìpínlẹ̀ ọ̀sùn ọ̀hún ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 ẹgbẹ́ afẹ́nifẹ́re túnrawọ́ ẹ̀bẹ̀ sáwọn olóṣèlú láti ṣe àwọn ìpolongo ìbò wọn láyọ̀ àti àlàáfíà kí wọ́n sì yàgò fún pákáleke bìtìwù kò mọ̀.

0: alubata nrẹsẹ jabata onílù dùdùn fìdùnnú gbòwe àgbọdùnnú bẹẹ alúṣẹkẹrẹ onagẹrẹ torí bá méjì kọ 32 FM 94.9 ló mú dùnnú báráyé.
1: 32 FM 94.9
2: Laughter House
1: orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.
3: Ẹ̀wọ̀n ni bẹ́ẹ̀ mẹ́ni ẹ̀gbọ́n erin bẹ́ẹ̀ mọ̀ sá ẹ̀ǹjì ọlọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè Ajere Àdàbọ̀ Nání Àkùngbẹ́. Iná ju ẹyọ oko ń lọ kùkù tó ìmíra jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi two fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi two fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi two fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ nìjẹ lẹ́nu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm ń dòṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn.

0: omo ohun le gbo omo yen sile bo ton no no de lo sile ejo nkan kan si wa lenu e eru yen lo nba daddy ejo why me o se wa je mi omo won oni e boyfriend mi ti mo mu wa ko ti sile ko ni mo nkan kan be yen ko le mo e awon a ma fun ni nkan ko ti e ni mo rara mi de ni so fun oni mo se ni pe e gba mi eyin ara le o se ki n se because I love my dad ti mi ba de se ro to ati lo dudu ka ma reti anything inu property daddy mi o e gbo emi ti se oju opo sile se ki n se abi ki ma se 09062949 tabi 07055949 eyike yi to ba bo si lowo nbe ta lo wa loju de lohun hello
1: hello ma
0: mo wa pelu yin
1: emi je adibayo na lo soro ko ni ko mo le se o
0: okay
1: e ko bi ko aye raye ni ati gboru
0: eh
1: o keta ko sa lo
0: to ma ti mu don
1: Okay.
0: Hello, ma. Yes, ma. Hello.
2: Hello, ma. Eka soma.
0: Eka soma.
2: Ewo obirin o so gbodo se. Omo je gbodo se.
0: Okay.
2: Se mi bi aye wa laju dei. Won wa mu di eni to le ta won se nkan yen.
0: In fact, ton ba ti e fe ton ba ti le sanwo, emi gan le se. Emi gan.
2: Se mi bi aye laju dei. Se won ki se ru e ni. Omo won lo wa ku san ni
0: abe.
2: Buruku won wa fe gbe lomo yen lori yen.
0: Ah. Hello.
3: Hello.
0: Hello.
3: Hello.
0: Abisa, yes sir.
3: Yes, ma. Yes, I came back to Toronto.
0: Ah, oh, era, sir.
3: Yes,
0: yes, sir.
3: Yes, sir.
0: Yes, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes,
0: sir. Yes, sir. Yes, sir.
3: Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. But I just think of my Shikuba near Belly Monday. That's all for the under the advice you put your road or lie.
0: Benny.
3: So, by this woman, my gun,
0: se iru nkan ben yen so bo le se nbe won le se
3: aba do ba le won le se anywhere in the world
0: nkan ti mo nso ko yen se omo le se iru e fun baba ni mo ntare lati bere
3: ben ni ma ni se baba o se fun iya e ni o se fun iya e ni
0: o fe ba ye egbe orun yen
3: se ti a ti se program yi ti se eto yen ri lori eto yi na
0: ben ton ni kan ba ben ni
3: a le se fun omo
0: ben ni that was
3: so,
0: last year.
3: So vice versa. Kilo wa buru nbe. Kí ni wa buru
0: be? Pe to ba mu ti mo gbe wa pe mama yen fe se fomo, oba na le se fun baba. Ejo sa ejo mu fe bere won, se koni age limit.
3: As long as ti omo yoruba ti wa under age.
0: No, she's over, she's 20 going to 24 like what you said.
3: So she is an adult. She has, she can make up her mind.
0: Okay.
3: She can make up her mind. In fact, I will not share as for business.
0: And that way, Baba, me really don't feel shame. You know, I'm feel bad. You can say, but oh, tell me, I come money. Thank you very much, sir. Eba mi ki gbogbo Toronto lọsan yi. Bye. Yes, sir. Hey. Sherry Onikaluku lo ni opinion ti e o lo de ni aba ti e abale yan ma ko danu eyan ni kala ba danu awon daddy ton ba wa soro ton sin won ni tomo yen ba ni fi awon parents e oni ko go ahead. Hello mo wa pelu yin sir. E ka san
4: wa.
0: Yes sir.
4: E jo ko ma ba ye je o.
0: Yes sir.
4: Ko ma ba ye je o ko ma fi ton pele kun ni o be bi se bere ni o.
0: Yes sir.
4: From generation to generation
0: ile aye je.
4: Ko ma ba ye je o, ko jo ko sa o.
0: Yes sir.
4: Be mi ti ri ola oni ri be o.
0: Yes sir.
4: Nigba ti baba ye ba ku to ma so fun o omo la ko ni omo
0: mo amen. Tori mama ma ma pretend ni lady igba to ba loyun.
4: Igba ti baba ku nko, igba je baba ku. Ta lo ba ko ko wa be.
0: Ti baba baba ti ku. Understand. Mama seri won ni mi de to ba ti gbe omo yen jade bi mo boyo ma bi boya section ni. Won ni mama yen ti ma tewo gba. She understand.
4: Ko si nkan to gbo laye yi. Ko si nkan to se pamo.
0: To to de ni.
4: Ko si nkan to se pamo. Ko ma ba ye je o.
0: E se sa awon na ngbo won ni kon ma baye ki lo se wo to kon yan kiri bi arile yan ka elo yi ma bi ki ran lo nje won ni kon ma baye je o ali ba mi gbe tegbe. Hello
5: ma
0: e ka san sa.
5: Yeah, Femi Olaribo loruko lati
0: bo sa. Adugba awon ali na niyan mo ngbo yin o ye ke mali
5: ejo ma according to my own opinion as well.
0: Yes sir.
5: Ejo mo se so
0: beni
5: ki won ma je ki a ka baye je ohun ti o po ko to interest in company ninu bible abi ninu quran ati ninu ofin Nigeria won be ko wa be
0: tori na se fe se nde.
5: Hello ma.
0: Monitori na se fe se Nigeria ton se fe lo se loke oku. Mo ngbo yin mo wa pelu yin.
5: Bi ko won ka ti se nkan ti o da o da.
0: Be ni ko loruko meji ko
5: la. Ati wi pe aye ti di aye pe ti omo ko ja fun live ara e lai se je ma go di ogun obi. Be ni ko se so le kan yen ko si nkan ta fi pamu to ma wa pamu. Be a se be a ko lojo kan a se pada di ibanu je lojo la.
0: Kabisi. E se sa. E se ani pa mi gbo wole. Hello.
6: Samuel Latori Tapemi.
0: E se sa.
6: E gbe ko ku awon mo e ni.
0: Iya. Ah. Ipere re omi fowo kan o. Hello. Yes ma. E ba mi soro soke ma.
7: E jere omo yen ko ma se.
0: Yes ma.
7: Ko ma se ta ifole. O pe boya ti won bo yo si.
0: To ba je pe igba kokko te ngbo eto killer ti se ri ojojumo ni killer ti se o. Monday to Friday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, 2:30 to 3:30 be ni la ma mo orisirisi awon eto gbenu tan awon ara mi riri awon oro agba se ha ti awon eyan ma fi ranse te ina ba wa riru eto bayi boyo sele si yin ni o boyo sele ladugbo yin ni o ngba temi ba setan ebi a fi WhatsApp number ti mi sile send there si mi ma joko ma gbo ma digest ma wa fi se eto bayi to ba de ye pe e mind eyin lo sele si e le send voice note yin pelu iyonda pe emi lo sele si emi de ni mo ni omi e gbe sori afefe ka awon eyan gbo ta lo wa lojude lohun pelu mi. Hello
7: Ẹlú ẹ̀ka ṣe kóòtù.
0: Ẹ ṣe.
8: Yes, ma. Ọlọ́run a máa bá wa tó.
0: Àmì.
8: Ẹ wò ó gẹ́gẹ́ bí n fi ẹni tó wà láàbúrọ̀dù yẹn sàn. Ohun tèmi náà rún bíbá yìí nìyẹn. Kì í ṣe pé n ó bọ́mọ yẹn ní àjọṣepọ̀.
0: Ok.
8: Ẹ̀yin náà ṣe program yẹn ní láṣìá tó.
0: Láṣìá ni.
8: Ebi ìyá yẹn bá ọmọ ẹ̀ gbé bí nǹkan ọmọkùnrin ọkọ ọmọ ẹ̀ bí ni wọ́n lò
0: fún. Nígbà tọmọ yín ò lè bímọ.
8: Kì í ṣe pé yóò bá ní nǹkan kan papọ̀ rárá àti rárá. Kì í ṣe pé yóò bá ní nǹkan kan papọ̀. Nítorí Yorùbá kí ní ajẹ́ ni gbogbo ọ̀rọ̀. Torí ṣe rí kí ní àìmọye nǹkan ló ń dálẹ̀ tí èmi gan ti mọ̀.
0: Ṣé mi náà gbọ́?
8: Wọ́n á máa fún mà yẹn ní wàhálà. Ó lè ti tó bí ọdún méjì gan kó lóun fẹ́ gbọ́mọ òun. Àti ṣé bá lè san bí kínní kan bílíọ̀ kínní kan 10 bílíọ̀ ní nǹkan nǹkan. Sọ kì í ṣe pé wọ́n bọ́ ọmọ yẹn ní àjọṣepọ̀ rárá rárá
0: àti rárá. Màmá yẹn náà ló kébò sí gbà tí a dẹ̀ sọ mi lè tú ìtàn yẹn sọ padà táwọn èèyàn wá gbọ́ ó ká everybody lára pé no ilé ìtún wà tọ́jú kí màmá ẹ̀ bá ṣe náà ṣe bí màmá tó bi ni gbogbo aládé agree a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ti ṣẹlẹ̀ bó ti gbọ́ ọmọ ẹ wo ẹ jẹ́ ká dé mọ́ ta ló wà pẹ̀lú mi. Hello.
9: Ló ma.
0: Mo wà pẹ̀lú Isa.
9: Wọ́n ti bá láṣepọ̀ nìyẹn yìí tí bá tọ bàbá rẹ̀ náà fẹ́ gbà sí
0: mú. Èmi ò mọ bọ́ ṣe ń ṣe bóyá tá a bá ti ẹ̀rí ẹni bọ́ ṣe ok mo sì mọ̀ nǹkan tí màá ṣe bóyá ká sọ fún bíi pé kó gbé dókítà orí afẹ́fẹ́ wa kó wá sọ bọ́ ṣe ń ṣe.
9: Àtọ̀ rẹ ti padà sí nínú ni àtọ̀ tó fi bí ó bá gbà padà sínú ọmọ rẹ.
0: Ṣé wọ́n la ikùn yẹn wọ́n á fi si àbí wọ́n fàbẹ́rẹ́ fi si èmi ò tí ẹ̀ mọ bọ́
9: ṣe ń ṣe. Àwọn ìlàjú fẹ́ ba nǹkan jẹ́ ni kò dá ayé àtijọ́ ti kọjá kò dá ní tí ò dá kò dá kò lówó méjì kò dá ló ń jẹ́.
0: Ẹ ṣe sá ẹ ṣe ó ní kó má ṣe àbí èmi ò ṣe eré ẹ mọ nǹkan tá a máa ṣe èmi á bẹ bí n pé a lọ bá wa wá dókítà wa kún tiẹ̀ wá ṣàlàyé bó ṣe ń ṣe sẹrògẹ́sì ẹ tirú dádì yẹn sì máa ọmọ yẹn náà ń gbọ́ o àwọn tó súnmọ́ lọ náà ń gbọ́ o èmi lè bá yín ṣe sà ṣùgbọ́n owó tèmi á kàn owó tèmi á owó mi á wọ́n o then tí bá máa bá yín ṣe tẹ bá fẹ́ mú wa travel out èmi ò fáwọn ọmọ lẹ̀ gbogbo wa lẹ́ẹ̀jọ kò lọ ẹ dẹ̀ kọ́ studio 32fm sọ́hún kí n ẹ bá ti gba condition tí mo fẹ́ fún yín wọlé kódà bẹ́ẹ̀ ni mo bá yín ṣe lọ́sẹ̀ẹsẹ̀ ìlú àbẹ̀ tí o ti bẹ̀ kú o mo lè ṣe. Hello ẹ má fi bírọ̀ ẹni tẹ bá wọlé o. Hello.
10: Lọ sẹ́ ma.
0: Orúkọ yín ma. Ẹ wò ó ma. Ìyẹn bẹ́ẹ̀ ni ma.
10: Ẹni kọ́ wẹ́lò mi.
0: O náà ni.
10: Ṣé dandan ni kọ́ ma wọ́n bá wọn ṣe ni? Ṣé bá wọn ṣe máa ń wẹ́lò mi àti rírú ẹ̀ tán gbọ́ ma fọ́lọ́ ma wọ́n sọ ma àgbì láàrin ara wọn ni. Ṣé dandan ni kọ́ ma yóò bá wọn ṣe bá wọn náà bì í. Kọ́ wẹ́lò mi. Wọ́n ń ṣe ń tòótọ́ bí bàbá yẹn ṣe sọ lókè òkun wọ́n ń ṣe. Bísínẹ́sì gan wọ́n fi ń ṣe.
0: Ṣùgbọ́n
10: kọ́ wẹ́ mi ni.
0: Èmi ò mọ gbèrú bísínẹ́sì yẹn wà.
10: Wọ́n máa jọ ṣáìn láàrin ara wọn ni kò ní lè dìgbì pé òun òun ẹ̀kọ́ dì náà pé òun fún wọn mọ́.
0: Òkè
10: òkè
0: ẹ ṣe. Who is going to be my last caller for this beautiful weekend? Oya ta ló wà lójúde lọ́hùn-ún last caller. Hello.
11: Hello.
0: Dádì wa mo wà pẹ̀lú yín sà. Ẹ ká san sà.
11: Ẹ ká san o.
0: Yes sir.
11: Olúkọ mi ni Samson láti Liberty Road.
0: Ẹ ṣe sà.
11: Ṣé ẹ rí gbogbo nǹkan tá a ṣe? Ṣé ẹ rí nǹkan tí ó wà nínú ọ̀rọ̀ yìí? Wàhálà bẹ̀ ni pé ẹ̀yin náà ní ìsìn ẹlẹ́ṣẹ̀.
0: Tẹ́lá.
11: Ẹ ti fi condition sílẹ̀.
0: Máa fi kọ̀ǹdíkì sí o. Gbogbo èmi àtàwọn ọmọ mi láàjọ travel out.
11: Condition yẹn gangan ni nǹkan tá a sọ sí. Ṣé kí wọ́n fún bàbá oníbàbá problem kó wá kú ni?
0: Condition yẹn làwọn èèyàn ń sá fún sà.
11: Ṣé bẹ́ẹ̀ ni ẹni kí ìyàbá ti ní láti àṣe?
0: Bẹ́ẹ̀ni èmi kọ́ o ẹ̀yin ara alẹ́ ni o wọ́n gbé tò wá ni o ẹ̀yin ara ayé lẹ sọ ẹ dákun o.
11: Àwa la sọ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ṣe ó ṣe wá kan tọkùnrin ní ìsìn tó wá di wàhálà.
0: Mo rẹ̀ pé èèyàn ọkùnrin á jà.
11: Problem yẹn gangan problem díẹ̀ ni kì í ṣe pé bóyá kínní
0: bá
11: wàhálà gidi ló bá fà ó kì í kó ní kínní kan ọdún mẹ́ta kó ní òun fẹ́ gbọ́ mọ̀ òun lọ. Ẹfẹ́ sọ pé nǹkan ló ṣe ni. Ẹfẹ́ sọ pé nǹkan ló ṣe tọ́rọ́ gísì yẹn fún tó gbọ́mọ lọ tó dẹ̀ jẹ́ pé torí ọmọ gan ni bàbá ṣe ní
0: òun
11: ní kó bá òun ṣe. Tó bẹ́sì ni kọ́mọ ẹ bá ṣe kò sí nǹkan tó burú
0: mẹ́. Ẹ wá ń sẹ́ pé èmi lèmi fẹ́ ṣerú condition tèmi ṣé condition tí mo filẹ̀ ṣó pọ̀ ni mo ní èmi àtàwọn ọmọ
11: mi. Condition ti yín gan náà ti pọ̀ ẹni kó wá kọ́
0: fẹ́yìn ibi tán bá mú mi lọ àkọ́bá àjẹ́ Canada
11: gbogbo àwọn ọmọ yín pátá kókó wọn lọ.
0: Ẹ ó ti pọ̀ jù.
11: So condition
0: daddy daddy efe nice efe nice e se go sa yes sir sir god bless you sir eyin ara ile ewo bi in natural fact mi ki ba fin ile fun weekend ni bo ko se nkan ti mo fe se another program is coming in very soon as soon as in mass jade e no le de mo e pe eyin oni sport e fi finish fit gbo ede ba se ngba ballu oni o nbo nigba se ba se tan omo yin ore yin ololufe yin oluayemisi obobirin ori afefe mo dupe lowo gbogbo yin everybody tell le mommy tell the bami dasi program so 08166 756685 emanie ta ba pe yin eyin presenter en gbe call baba nla silence la fi phone wa si e ma binu sugbon te yan ba pe mi ti ba ri miss call to ba je leti mi ti block ma n pe pada but to ba je leti mo ti block akan ma pe mi ni gbe ni ipade mi pelu sudi ni ojo monday ago meji abo si meta abo every day ni killer ti se te baba ni nte fe so abi te fe kin fi se to e send e si mi pe mo ti sare pe number mi ju all right 08166 756685 oni gbo bi si mi oni gbo bi si lojo monday atun ni pade ayo have a lovely weekend bye.

ìràwọ̀ kan yọ ọmì lútìtì ìràwọ̀ ọ̀sán tóun dàgbàlagbà péjú sí àfin gorí òkè ọ̀hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm gbòṣù ó lé téńté ọba láàrin àwọn ọkànnì dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kọ́lá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32fm ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣe wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn ká sì gbẹni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32fm lóṣùpá àràn káyé 94.

0: lẹ́yìn ọjọ́ mẹ́ta ó lé ní ogún nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún eléyìí tá a wà nínú ẹ̀ yá rí ikọ̀ mẹ́wàá tó lọ sojú ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ó fẹ́ jẹ́ nǹkan tó fẹ́ bani lọ́kàn jẹ́ pátápátá wípé ẹyọ̀kan nínú àwọn ikọ̀ mẹ́wàá yìí òun náà ló ti bá rẹ̀ ní ìpele round of 16 níyẹn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé ọdún yìí bó ti ẹ̀ wulẹ̀ jẹ́ pé nígbà tá a bá fi máa rí alẹ́ òní máa rọ̀ ọ̀la a máa mọ ìpín nǹkan tí àwọn ó bá ṣẹlẹ̀ sí àwọn orílẹ̀-èdè mẹ́ta eléyìí tó kù tó wà ní ìpín eléyìí tá a sọ̀rọ̀ nípa round of 32 ìdíje ife ẹ̀yẹ àgbáyé torí pé lásìkò eléyìí tá a wà iná àti orílẹ̀-èdè Egypt orílẹ̀-èdè Cape Verde àti orílẹ̀-èdè ti Ghana àwọn mẹ́tẹ̀ẹ̀ta ó mọ ibi tí ọjọ́ ayé wọn wọ́n mọ ibi tí ó ń lọ o lẹ́yìn tí wọ́n bá gbá ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n látago méje òní nígbà tí orílẹ̀-èdè Australia tó bá jókòó tó bá gbàlejò orílẹ̀-èdè Egypt nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n orílẹ̀-èdè Argentina sì rèé táwọn kojú orílẹ̀-èdè Cape Verde kó tó wá di pé orílẹ̀-èdè Ghana wọ́n kodi kíní ẹ̀hún lẹ̀ pátápátá nígbà táwọn bá kojú orílẹ̀-èdè Colombia lálẹ́ òní òun lá padà mọ ibi tí kíní ọ̀hún padà já sí pé orílẹ̀-èdè kan láti ilẹ̀ adúláwọ̀ yóò tún darapọ̀ mọ́ orílẹ̀-èdè Morocco ni àbí Morocco nìkan òun ni yóò tún máa da kíní ọ̀hún lọ fún bó ṣe dáa lọ́dún 2022 níyẹn nígbà tí a gbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé ní ẹ lórílẹ̀-èdè Qatar bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ìdíje eléyìí tán lọ lọ́wọ́ lásìkò eléyìí tá a wà ní ẹ lórílẹ̀-èdè England ní ẹ ìdíje eléyìí tá a ń pè ní Wimbledon lásìkò eléyìí tá a wà pẹ̀lú bí ọ̀rọ̀ ṣe ń lọ ó ń jọ bí ẹni wípé àwọn ẹ̀fọn wọn ò fẹ́ rí bàálù jà lásìkò tá a wà tàbí kẹ́rẹ̀ sọ wípé àwọn bàálù wọn dúró dáadáa torí pé lénìí gangan nígbà tí bàbá Nova Djokovic tó gba ìfẹsẹ̀wọnsẹ̀ tiẹ̀ lénìí ó fi ìyà jẹ ọmọ bíbí orílẹ̀-èdè Czech Republic níbi tó ti kojú ẹ̀ lásìkò eléyìí tá a wà iná Nova Djokovic nígbà tó fi ìyà jẹ ọtọ Riderik tó fi ìyà jẹ pẹ̀lú àmì ayò 7-5 6-6 6-4 àti ẹyọ kan 6-6 ó wá di ẹni ẹlẹ́ẹ̀kejì lè tó ṣe pé yóò borí ìfẹsẹ̀wọnsẹ̀ tó lọ sí bí abi 5-80 ní ẹni nínú ìdíje Wimbledon lẹ́yìn sí Roger Federer tó ti ṣe láti bí ọdún mélòó kan sẹ́yìn Nova Djokovic náà ti fi ìtàn balẹ̀ ní àti bẹ̀yẹn bákan náà ẹ̀wẹ̀ nínú ìdíje Formula 1 pẹ̀lú bí nǹkan ṣe ń lọ ìdíje British Grand Prix ń lọ lọ́wọ́ ìyẹn Silverstone bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì àkọ́kọ́ ilé ìta mọ̀ sí Bottas àkọ́kọ́ ó wáyé ní àárọ̀ òní gangan níbi tí Sir Lewis Hamilton tó ti ṣe dáadáa níwájú àwọn olólùfẹ́ tó ti gbé kiní ọ̀hún lọ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì láti fi mọ ibi tán dúró sí láti fi mọ tí ó ṣẹlẹ̀ ní ìdíje sprint qualifying ní àti bẹ̀yẹn wọ́n ti ń ṣe kiní ọ̀hún lọ́wọ́ lásìkò ilé ìta wà yìí àwọn awakọ̀ ilé iṣẹ́ Ferrari méjèèjì Sir Lewis Hamilton àtọ́wọ́n ti Charles Leclerc àwọn méjèèjì ni wọ́n lékè lọ́wọ́ ṣùgbọ́n bí kiní ọ̀hún sì ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ nìyá àti lè sọ bóyá Kimi Antonelli àti George Russell tó dúró tì wọ́n lẹ́yìn bóyá wọ́n sì gba kiní ọ̀hún lọ́wọ́ wọn ni àbí wọ́n nígbà yẹn náà la fi ń kíra wa káàbọ̀ sórí ètò ìgé níyẹn ní ìrọ̀lẹ́ tòní àbí kí àwa tajúlùfẹ́ eré ìdárayá kan pàápàá jùlọ àwa tajúlùfẹ́ ètò ìgé ní ẹni ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9 tí a wà ní orí inú Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn òun náà la fi ń kí yín káàbọ̀ sórí ètò ìgé ní ìrọ̀lẹ́ tòní Akin Komi Dọlápọ̀nà lo kan tẹ́mi jẹ́ the sporting director ká wọnú kiní ọ̀hún lọ lónìsansan torí pé lásìkò ilé ìta wà bó ṣe jẹ́ pé ìdíje ife àgbáyé ń lọ lọ́wọ́ àwọn ikọ̀ wúra wọn ní ìrọ̀ lóríṣiríṣi òun ni gbogbo èèyàn ń wo nǹkan tán lè mú tètè nínú àwọn ikọ̀ síkọ̀ láti lè jẹ́ kí sáà tó ń bọ̀ kó lè dùn fún àwọn ikọ̀ lọ́lọ́kan òjọ̀ kan bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé Tinúkọ Chelsea ni ó ti da ká ti mú kiní ọ̀hún ní ìrọ̀lẹ́ ìtòní nítorí pé lásìkò ilé ìta wà iná gbá bọ́ọ̀lù lè tó ṣe wípé àtòhun àtẹni tó jẹ́ ìjẹ́ tiẹ̀ wọ́n ti ń fẹnu já wáyà káàkiri láti bí ọ̀sẹ̀ mélòó kan mò ń sọ̀rọ̀ nípa Enzo Fernandez lè tó ṣe wípé ó ti ń sọ̀rọ̀ láti bí ọjọ́ mélòó kan wípé òun fẹ́ lọ sí ìlú Madrid láti lọ máa gbé bẹ̀bẹ̀ gẹ̀dẹ̀rẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ rẹ̀ òun náà sọ̀rọ̀ nípa wípé ikọ̀ Real Madrid wọ́n ń sọ̀rọ̀ láti gbé ọmọkùnrin ọ̀hún ṣùgbọ́n sí ìyàlẹ́nu ikọ̀ Real Madrid àmọ́ páwọn náà máa ń ṣàbòyàn breakfast wípé lẹ́ẹ̀ni gangan wọ́n ṣe breakfast yẹn wọ́n sì bú èkè àti Enzo Fernandez wípé lẹ́ẹ̀ni ikọ̀ Madrid kéde wípé àwọn ò ní nǹkan kan ṣe o pẹ̀lú ọ̀rọ̀ tó níṣe pẹ̀lú Enzo Fernandez tó níṣe tó jẹ́ agbábọ̀lù nínú ikọ̀ Chelsea wọ́n láwọn ò lé Enzo Fernandez kankan kiri wọ́n níbi tẹ́ bá ti gbọ́ ìròyìn yẹn òfegè ni o ikọ̀ Madrid láwọn ò lé Enzo Fernandez lásìkò ilé ìtawẹ̀ kí Enzo Fernandez kó wá ọ̀nà tiẹ̀ kó wá síwájú ní àtibẹ̀yẹn kákúrò nínú ikọ̀ Chelsea káyà náà nínú ikọ̀ Manchester United lẹ́yìn tí ikọ̀ Tottenham Hotspur tí wọ́n ti gbé àwọn agbábọ́ọ̀lù méjèèjì sí ikọ̀ Man U lé lọ́wọ́ àárín yẹn Sandro Tonali àti Matheus Fernandez ó ń jọ bí ẹni wípé ikọ̀ Man U ti ń wà sí kóbomi báyìí o ọ̀nà inú ikọ̀ Real Madrid ọ̀dẹ̀ ní ikọ̀ Man U wò lásìkò táwẹ̀ agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín wọn yẹn Oriol Tchouaméni ọmọ bíi orílẹ̀-èdè Faransé yẹn ó ní ikọ̀ Manchester United òun ni wọ́n wò bí ẹnìkan tó ṣeṣe káwọn tún lọ gbé bó tiẹ̀ wulẹ̀ jẹ́ pé òun nìkan kọ́ ni wọ́n wò torí pé wọ́n wo agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín nínú ikọ̀ USC Bournemouth mo sọ̀rọ̀ nípa Les Scott wọ́n wo òun náà gẹ́bí kan náà agbábọ́ọ̀lù tó ṣeṣe kí àwọn gbé ní ẹni àti bẹ̀yẹn ká fi ilẹ̀ Gẹ̀ẹ́sì sílẹ̀ ká lọ sí orílẹ̀-èdè wa ká padà wá sí orílẹ̀-èdè wa Nàìjíríà torí pé olùkọ́ni nígbà kan rí fún ikọ̀ Real Monsters mo sọ̀rọ̀ nípa olùkọ́ni Daniel Ogúnmọ́dédé Ìjábọ̀ wọ́n ti kéde ẹ̀ lásìkò ilé ìtawẹ̀ gẹ́gẹ́ bí olùkọ́ni tuntun ní ẹ nínú ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Kano Pillars wọ́n kéde òun gẹ́gẹ́ bí olùkọ́ni wọn tuntun ní àti bẹ̀yẹn olùkọ́ni Daniel Ogúnmọ́dédé bẹ́ẹ̀ bá rí ní sáà tó ń bọ̀ inú ikọ̀ Kano Pillars lẹ́tìkò ní àti bẹ̀yẹn ká pada so inu DJ league like gesi pa ko julo ninu ko Arsenal to pe lasiko le ita wa iko Arsenal ti kede en to je en to je bi are agba abi en to je bi igbekeje are agba ninu ko Strasbourg mo so nipa Daniel iyen Michael Masakic won ti kede lasiko le ita wa gebi pe oni o agba ise ile ti ile ti Pematasaka to bi sile ninu ko Arsenal gebi are agba ni eni inu iko jewewe won won ni Pematasaka to lo ni sa to koja won ti kede ayakun yon gebi enikan ti o se pe o agba ise yen lati inu osu lati ojo kini ninu osu kejo ohun na ni o si bere ise ni ati beyen ka kuro nibe ka lo sinu ko Manchester City to pe lasiko le ita wa yi agba bolu won lowo eyin nigba kan ri lasiko mo so nipa Nathan Ake pelu bi oro se lo ti lo so ile de Turkey o papa julo ninu ko Fenerbahce pelu bi oro se lo bayi na iko Fenerbahce ti kere wi pe awon ti gbe Nathan Ake kuro ninu ko Man City pelu bi nkan se lo ni ati beyen ka kuro nbe na ka lo so ile de ta lo to pe lasiko ta wa yi iko Napoli na kede o won kede wi pe awon ti gbe oluko ni Massimiliano Allegri ge bi oluko ni awon tutun ni eni sa ile ta wa ninu e gangan ta wo ni ta wo nu e lo yi leyin ti Massimiliano Allegri ti won gba se lowo e ninu ko AC Milan ni sa do koja iko Napoli ti gba won pin on ge bi oluko ni won tutun ni ati beyen ka fi ya beyen na sile ka ya pada sinu nkan to ni se pelu DJ fi agbaye lasiko ile ita wa to pe bi nkan se nlo orilede Germany won ti kede leni wi pe en to je oluko ni won mo so nipa Julian Nagelsmann won lo ti fi sele sugbon oye wa je ko orilede Germany kede wi pe fi sele yen won wo odo oluko ni fun iko Liverpool nigba kan ri mo so nipa oluko ni Jurgen Klopp gege bi enikan to se se ko wa gba se iko agboje orilede Germany bi e tin lo ni ati beyen awon oyin pon lokan ojo kan be kede ri ninu ko egbi agbebolu ti Barcelona awon na so agbebolu kan le ti won fe gbe be kede ri kan na wa so le won ohun na ti fi nu ko yen le ta mo so ni pe na mo nbo Asole fun iko Barcelona mo so nipa Makando Tessegen lasiko ile ita wa yi iko Ajax Amsterdam lati orilede Holland won ti kede leni ge bi wipe oro ti wo papo laarin awon mejeji lati je pe ki won gbe omokun ohun ko ni ati nu beyen won fe gbe wa sinu Koyas bo se nlo oro ti wo papo laarin Andre Mark Tessegen lati nu ko Barcelona lati doda kun won iko Ajax Amsterdam ni sa to nbo bakan na we iko Manchester United asole ti won na ele ti won fi sofa lo sinu ko Transfer ni sa to koja mo so nipa Andre Onana oro ti wo patapata laarin Andre Onana ati ko Transfer lasiko ta wa yi je ki ko tun pada lo sibe fun ade won lodun kan si ko tun lo sise ade won lodun lo mu transfer loan deal mi niyan ninu ko transfer lo orilede Turkey e wo awon eyan po ninu kulu be kederi awon oyin yan po ka ma won kan tun lo ninu ere idaraye ko le
1: Ridwan Adegunle Clever King Cabo lori tege
2: Rafael Rambari lo ko ti mo je him na King Cabo
1: Abimbolala mi lo ko ti mi him na King Cabo
0: Ati bi won se tin gba ballu ninu DJ ati nkan ti opo eyan reti lowo orilede Portugal ko to di pe DJ fe yagbaye bere lodun yi e wo ni wo bi wi pe bi Portugal se n play ojo won le dale ninu DJ
1: o se se ko jo won mo dosan debi ale sugba won ti ku la ro bayi to ran ti ku nu group stage sugba ta ba nso bi osan oni bi ago meta ago meji ago bi merin o tin diro le lo to ba di ago marun se ri ton se orilede Portugal o da bi pe wa o man kankan ni wipe ori to lon ba se fe nikan o le ma se fe nikan kan mo be se wa nisin be ba wo lo to iru olorun ni o si sugbon iru eyan o po te ba wo jo de tin rin gbogbo aye ka gbe tin wo eni ti o ni gbogbo nte ni afen ti o ba ni ju yin lo loku te ba ni to ni nte ni e le jo wa lati nu ebi kan na e le ri ba kan na e le ma je ya kan na oni kaluku olorun fun ni nti o fi lo gba re ni se ri nkan ti Portugal mo ni wipe mo le follow on ba mo le vi sele din gadi mo be so ti Ronaldo ba quit in Portugal yen lo la boya ko jije mo o kere tan bo je 2% fans won ma lose opolopo en to support Portugal lo ni yi won support e nitori Ronaldo ni en wo gba ti Ronaldo gangan fun la re to lo Saudi ko si ndo kemi adi Saudi league tele tele mi o moju to ko si ndo mi o ni gangan se pelu won sugbon sometimes ti ba ya pe league ba ti da ma gbe eja wa na anasimo ti en league eje ka wo o wa lara nkan to je pe won tun lo now e wa mura kankan eni te mo yugbe lo to eni ti dagba igba to ba ye eni lo to oloye ka ku lo gba gbo sugbon be yo ba ti ku o sha ni gbesin e wa play against e

0: Ekaabo pada latojo ọjà ege náà lẹ̀ ń gbọ́ lọ́wọ́ ní ìkànnì adẹ́rìn ìpòsónú 32FM 94.9 Laughter House lórí òkè Premier ní Mọ́kọ́lá Nìbàdàn níbẹ̀ náà láwà. Ká tẹ̀sí ọwọ́ wájú pẹ̀lú nǹkan tí à ń bá bọ̀. Sporting Crystal, ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa pẹ̀lú in tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́, ká sọ̀rọ̀ nípa ìṣọwọ́ ti orílẹ̀-èdè Portugal tí wọ́n ṣe ń gba ìfẹsẹ̀wọnsẹ̀ wọn àti irúfẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ ilé ètò kan káwulẹ̀ fi kóró ọ̀rọ̀ lórí ẹ̀kútàn pátápátá.
1: Ok sir.
0: Pẹ̀lú tí wọ́n ń gbá. Ẹni tó bá wo ìfẹsẹ̀wọnsẹ̀ wọn lánàá máa mọ̀ pé nǹkan ṣe pọ̀ tó ń bá ikọ̀ orílẹ̀-èdè yẹn fínra. Lẹ́yìn tí wọ́n yọ Ronaldo lánàá mo mọ̀ pé rí facial expression ẹ̀ bọ́n ṣe yọ bọ́n ṣì wàwọ́n àwọn ẹ̀yìn yọ mí báyìí.
1: Normal.
0: But now, pẹ̀lú ibi tí wọ́n dé yìí àti irú ìfẹsẹ̀wọnsẹ̀ tó jẹ́ ìfẹsẹ̀wọnsẹ̀ tó ní tán nìkan yìí tán ní tó máa jẹ́ ìtàn máa gbá nísìnyí kojú orílẹ̀-èdè Spain, kí ni ẹ wò pé olùkọ́ ni wọn yìí nílò láti ṣe láti yí nǹkan padà torí bá máa kojú orílẹ̀-èdè tó ní kìmí pẹ̀lú bó ṣe ń gba bọ́ọ̀lù yìí? Ẹ̀rù bá mi àti sọ nǹkan tí ó ṣẹlẹ̀.
1: Kò sí nǹkan tí màá yẹn máa ṣe. Ó ti ríṣẹ́ Saudi Arabia. Kò dẹ̀ ní fẹ́ ba àti máa ṣe bọ ẹ̀jẹ̀. Papetio tí ó ń fi tìpátì kúkú yọ Gaye kò lè jáde ìṣiṣẹ́ ẹnìkan. Nǹkan tí Martinez ń ṣe kò lè jáde ìṣiṣẹ́ ẹnìkan. Ibi tó bá dé ó já sí Portugal. Ṣé ọmọ Portugal ni? Ṣé ọmọ Portugal ni?
0: Kìí ṣe
1: ọmọ Portugal. Ibi wá ní kó já sí fún wọn. Jerry Kájọ máa ronú bí èèyàn. Ọ̀yìnà méjì lèmi á ti wò máa gé pépèpè. Olórin ò kí ń sọ wípé tí mo ṣe fáwọn band band ni wọ́n fi sá lẹ́yìn mi lóde. A ní ká pàdé ní England àbí mi ṣe ráwọn ọmọ lẹ́yìn mi mọ́. Ìjọ ayé ti ń pẹ́ wọn lé tí ń gbé mọ́tò fún ọ. Ṣé o rántí pé báwọn ò bá tilẹ̀ ra mọ́tò ó bá wọn rọ kadà? Àwa mẹ́wàá náà ń ṣiṣẹ́ ìwọ náà ń gbóríyìn fún. Wọ́n ní sọ pé àwọn band band Crystal ló dé yẹn o. Wọ́n ní Crystal ti dé. Crystal ti dé. Ká wá máa kìwọ́ káwa jẹ́ stage level ẹrú ìwọ́n ga àwa ń kúrú. Èyàn kí mi ò bẹ́ẹ̀ lómi ìṣèwò o ò lè fi all star o ò lè fi all star kó o fi achieve anything láyé. But people of common goal tọ́ni fíṣẹ̀ kan náà kí ni Greece fi gba euro nìyí àyẹn? Chelsea star ni Bodo Glimt kí ló gbé wọn débi tó dé kótó ní pálọ̀ sọ fún wọn pótó. Kèé ṣe star àti nínú iṣẹ́ tá a ṣe gan pé ó kó all star jọ all star dey play. Kèé ṣe all star it is meaningful people tí wọ́n ní àfojúsùn kan náà pẹ̀lú ẹ. Ẹ wá fẹ́ ṣe concert elédàbà ìlẹ́gbẹ́ elédàbà ìlẹ́gbẹ́ ṣé ìyẹn sọ pé pọ́pọ́ wá ṣeré àbòfẹ́ wá ṣe ṣó. So Portugal bọ́ ṣe wà yẹn èmi ò sọ pé wọ́n lè pẹ̀tẹ̀ síwájú o. Bọ̀ tí wọ́n bá ti ní àwọn èèyàn tán ní àfojúsùn kan náà pé bá ni mẹ́ ṣe máa ń kó lẹ́yìn eléré ni wọ́n ṣe máa kó lẹ́yìn ara wọn.
0: Aunty Islamia, ẹ jẹ́ afọ orílẹ̀-èdè Portugal sílẹ̀ ká sọ̀rọ̀ díẹ̀ nípa orílẹ̀-èdè Germany. Wọ́n ti gbaṣẹ́ lọ́wọ́ olùkọ́ ni àbí ká sọ pé olùkọ́ ni wọ́n ti resign. Báyìí wọ́n ń sọ̀rọ̀ nípa olùkọ́ ni Jurgen Klopp gẹ́gẹ́ bí ẹnìkan tó ṣeé ṣe láti gbaṣẹ́. Wọ́n dẹ̀ ni Klopp náà ti ń ṣe bí ẹni wípé inú ẹ̀ dùn láti wá gbaṣẹ́ orílẹ̀-èdè yìí. 2014 ni mo lè sọ ní sọ wípé a rí Germany ní Germany kan yìí lẹ́yìn tí wọ́n gba ìdíje ife àgbáyé lọ́dún 2014. Wo Germany ò tí ì dìde láti ọdún yẹn wọn ní clean sheet kankan nínú ìdíje ife àgbáyé wọn wọ round of 16 láti 2014 yẹn. Ẹ rí olùkọ́ ni Jurgen Klopp bí ẹnìkan tó lè dá ìgbà padà forílẹ̀-èdè Germany láti inú ìdíje Nations League àti Euro tó ń bọ̀ yìí. Àbí bíi péyàn tún fẹ́ fi pọ̀ lúkì òun náà lolùkọ́ ni Jurgen Klopp tán lé lọ.
2: Jurgen Klopp lele a lè máa fi Jurgen Klopp káfíwé Julian Nagelsmann. Lóòótọ́ dẹ̀rẹ̀ kó tó di pé wọ́n gba Julian Nagelsmann yìí àti Hansi Flick náà ti kó ikọ̀ orílẹ̀-èdè Germany òun náà ti kó wọn ṣòtẹ́ pé nǹkan òun yẹ̀ sí náà ló fi jí pọ́n padà lọ gba Julian Nagelsmann. Bó ṣe wá wà báyìí pé olùkọ́ ni Jurgen Klopp, ẹ jẹ́ ká wo ibi tẹ́ àtiṣe bọ̀ òun náà máa ń wò fólùkọ́ ni àbá gbá bọ́ọ̀lù gan bóyá ní tí wà ní bóyá nínú nǹkan tó mọ̀ gbá. Àwọn máa ń wà ti ṣe bo èèyàn tàbá dẹ̀ ní ká wo nǹkan tí olùkọ́ ni Jurgen Klopp tó ṣe nínú kan Liverpool. Èmi ò fẹ́ pé olùkọ́ ni máa dé ikọ̀ kankan tí ò ní succeed. Lóòótọ́ a lè èèyàn lè fọjọ́ orí kan pókè agbábọ́ olùkọ́ ni àtàwọn agbábọ́ọ̀lù tó ń kó ṣòdì ṣé wọn age ìtìjọ ni wọn ni ṣé wọn lè ní respect fún and a lè fi club side a lè fi wé country. Ṣùgbọ́n bó tiẹ̀ ṣe èmi mo nígbà tí mo tiẹ̀ kọ́ nípa wọn advice Julian Nagelsmann pé kó fi iṣẹ́ lẹ̀ láì mo tún rò pé ókè wọn tiẹ̀ tún ti síwájú pé ókè fi iṣẹ́ lẹ̀ ó bẹ́ẹ̀ tà ju kan sáàkì ẹ̀ lọ pé wọ́n máa padà bá síbi ẹ̀jẹ̀ ni. Ṣùgbọ́n Jurgen Klopp tó bá ẹ̀ẹ́dẹ̀jẹ́ káwò báyìí ó ń ṣe administration ló wà nínú RB Leipzig yin wa ita ba so pa to nsisa ko sa awon ara bi to ja jomo ngi gbogbo yen awon red bull o mo fi je pe yes ngba to je pe ohun gangan re orilede germany lo wa omo ilu ni eh eh nkan ti mo fe pe yes nkan yin na o ma je ko na succeed ninu ko yen a de ti pe gbogbo awon awon reform kokan lo tin wa ninu awon iko lo risirisi to je pe bo se wa bayi orilede france tin oluko ni won to wa bayi to ba fi le din ni odun boy odun merin si abi ngba ti iro mi oluko ni tutun lo ma wa nbe gbogbo run kan bayi na mo fe pe awon yi pada otun o tun ma wa ta de ma ri pe yes awon oluko ni ina to ye pa ti ma wo pe yes awon oluko ni to gbonje fe to gba wo won ti wa jo fe gbe kegbe ipe oke kini wole de fi en to se ni club side nigba na to wa nbe se lo to so le deliver ni lo ni country temi de pe jogging club le nkan to ti se to gbe gbo ko si nkan nigba to di to wa nu ko liverpool gbo nkan to wa ni to le to oluko ni le gba o lo gba ninu ko liverpool a de bi nkan to fi nu ko liverpool yen se o sayo ele ko nawo jujuju de bi to ya ko oke e lo ba ngbe omo 150 million 120 ti o ni para se nkan re fun to ye pe kini aye jawo bo be mi se ri ile pe oluko ni jogging club pe teyan ba ni pe oke se ohun ni the best fun iko orile de germany lo ile tawa emi a so pe be ni oluko ni jogging club yo de ri nkan se ninu ko orile de germany
3: raf atokun
0: ki club ba lo sinu ise to ba gba ise gbe bi oluko ni agba oje gbe bi oluko ni fun orile de se atin bo si asiko ti a ma ma ri awon oluko ni bi awon oluko ni to ti se dada gbe bi oluko ni ninu awon iko tan de ma lo sinu awon iko tan ma lo survive ninu awon orile de tan ma lo se dada to ma suku wa ninu di fi agba yodun yi oluko ni Carlo Ancelotti wa nbi club na tin suma ti gbase lati gbase orile de Germany orile de mi to tun ni kini e wo ni wo pelu nte ti ri pelu awon oluko ni to ti sise ninu awon club side ninu DJ fi agba yi ati lati gba ti pupo ni won ti gbase ati ru awon agba bolu to orile de Germany ni currently ati ru agbara to wa ninu o bolu lafese gba orile de Germany pelu awon agba bolu ti a ma ri ti won kan ma yo awon opo ati awon arugo ojo tan ma yo wa e wo ni wo bi wi pe ko ni da ki oluko ni yoin club farabale ko duro de iko mi abi best time na ri fun won lati lo gbase orile de Germany
3: to ba gba ase orile de Germany yen join club o je bi nkan dada fun orile de Germany sugbon fun join club emi o mo en ton gba ni mo yin mi je o do yoyan ti fi demu le npe boya o ma gba ase yin sugbon ko ma lo so pe o n fe gba ase orile de Germany lo ta wo bayi to ba gba fun to ba gba ase orile de Germany Germany o golo favor ko favor un Real Madrid n pe o ni reason to fi accept the offer Real Madrid
0: won ti gba Mourinho bayi
3: mo mo before kan to gba Mourinho won soro nipa na won big club won soro nipa lati igba to ti fi se Liverpool sile won ti soro nipa o se wajo iko orile de wa fe lo ba join club emi ko si ni kan la ka lati le so pe boya won fe si fe ko won kan to je bi top so de ni league side won ju pe wa so pe fe lo gba show de Germany lo ti ba pe gbe na tin da o tin da o die de na fun Julian Nagelsmann ko ju ko na to lo gba show de Germany at 38 years mi expect e ko lo gba show de Germany ni time yin so e ma te ba gbo nkan ti mo yo ma so pe won kan le lo gba show de te pe bia bi e kan la yin osu meta bi e kan la yin osu mefa ni ma sise so to ba lo se orile de Germany yen join club o je nkan to dada nkan to da fun join club sugbon emi o le advice ka leyan mi ni pe ko lo gba ise country lowo to wa bayi ko wo le stick sise to nse lowo to ba ti mo pe won fe se eni ko tin kini oko won lowo to wa ta wa bayi ko si ti sa ba fi ma bere nsin a si ma ti igba ti sa ba ma be a ma se yo won kon lara ko te pon si ma sa kodo ko ni won so yen je le je bi opportunity fun won gogo na that le fi secure position yen o si ni kon laka e wo nkan to se fun kon liverpool ko si ile awon ololufe liverpool ati kon liverpool gan won le gbagbe ipa bibi to ti ko fun so ko ma ko ma ko so pe nkan olufe lo da ko mo ko ile de Germany o ma to bring it down o ma ko si o ma reduce it there to do won baba Chelsea to lo gba ise Brazil le fi baba Chelsea ka fi ohun 60 something plus in baba Chelsea o ti da o tin da o gbo lo an to ma su che na mi o be o yo fa gidi na ko na to lo si ile gesi an ile gesi o si wa superior ta ba so pe awon te pe won ma te pe popular ti ko nje ma ko won eyan won journalist won so o si le favor join club favor o to ma suku do o ti join club lo so join club ko wu le joko ko dada pe se kin gba se yi se nkan to ma confirm mi next lele abi ko wu le ni so ki sa fi be bi awon to je bi big team si le sile fun to ma wa fun
0: sporting clever
4: atogun
0: eje a fi be yen le ka lo sinu awon fese won se nla to wa leni ifese won se wa lale oni lago meje leni laarin orilede egypt at orilede australia Egypt ni inu DJ fi agbaye odun yi ni won sese buri ifese won se akoko won ni inu DJ fi agbaye lati gba ti won ti ma nwa koju orilede Australia to n pari si ipo elekeji ninu ipin ile to ti jade e wo ni wo bi wi pe a ma orilede mi lati ile adulawo to ma bo si ipele ile to kan abi Egypt ni o se ba won to ku se tin se
4: ori de Australia iwoye ti mo ni lori won ni wi pe ninu sori ti won wa bi mi o ba se asise mi o ro wi pe boya won ni boya did goes nbe o da bi pe won na 2-0 kan yoku won se draw o da pe draw
0: go meji no no score
4: go meji ni score wa da du leyin meji ti score yen bayi draw lo ko da be ko se lose kan won se draw kan lo fa tan bi jade ni ipo ti an jade yen lo to orile de Egypt na ti mba ni se asie o da pe bi 5 points la won won ni won ro ko pada nu ti won awon bori won de se draw meji awon isowo mi awon orile de Australia o ji je ka mo to po lo ran won wi pe awon ile won o ni ipa to po lati le fi mi awon bakan na owo eyin won na si ri ki se pa lafia to gbo pon bembe sugbon awon kankan nbe je pa latako re o le mo mo se looto sugbon se wo da ni bi to ti la yen yen ibi ta ma wo niyan lati le fi so ta ba wo abawo inuko Egypt yi looto ni iwoye ti temi a le so pa aroye awon Trezeguet won bembe o awon Mosala nbembe o atawon agbabolu me awon Abdullah gbogbo won bembe sugbon ta ba so nipa awon yen gangan ka wa gi won kale kini pa ti won le da Egypt ta wo yi ko nse Egypt awon Mazan to je pe won ti pe nigba ni ko ri be yen mo awon gangan fun lara won ti di eni ana sugbon ko gbe nuru ti aba gege bi omo rede lati le condemn won baba da oye ka wa na wa nbe lopolopo elomi yo ma so looto ni na sugba pelu bi nkan se nlo yi ko ni je nkan jo jo emi loju to ba je igbolede Egypt ti en ba tun pada wa ba awon yoku won ti tan wa darapo ma won awon alale tori pe Africa yo kan le mi falasi ba ti di yo fi bere o na ni Morocco awon niyan lo fa to abi orisirisi ru awon kiva do pe gba ta bi nta lo ni merin to je pe merin lo wa to je bi eyan bi 32 country ni opolopo awon kole ni ruruye won bi elomi won ti na pa ninu group stage won ti na pa joju butter to ni si ejo rododo gogon be so mo tori pe bi nkan se wa ohun na la fi fa do bi agbinri opolopo elomi je pe n ba best visa jade so ka ma forogun ti Egypt ba wogbon gangan da loni boya ka so igbo boya ti Mosala ba tu le fi kun iwon ba nkan to ni looto na ta de ba wo ayo Mosala ko da bi ti jomo even ninu dije gan o na wa nu en do ye pe o n struggle o n wogbon ara re da ninu gbeni sugbon Australia yi awon ne o ni opolopo nkan ti en le fi da eru ba alatago kankan sugbon o bu alamo igbo to ba ti je igbo boya Africa ati awon oyinbo ba fe gba bolu oporo wa na la mo fe tele nko boya oyinbo latara go boya ilaju atawon ogbon mi ti e mo nda lo amo go boya fe sojoroge lagojuwe ko se eni to le mo nko boya ru se ni gan yo pada sun opolopo yin o gba pe ayin to ti se 2-0 DBAT ki wa luluwe aya draw lo ku deyin mo wo yi go boya gbo ko se se be tori opolopo awon ile adulawo alak give management papa julo to ba ti je pe ati n bori lo nkan kan kan sa sele lo bo opolopo africa to n ri weli bi ko je pe nkan ekere kan de ti mo tra kan di pe nkan kan lo fe se ko ni kan ni ba tu di wahala won so joro fun wa ni so pelu bi nkan se wa si ni mo ba oye temi ri nbe o mi o ri Egypt loni gege bi en to ni opon kankan to le fi bori Australia bo je pe Australia na ko wa oke so mo ta ba wa ri pe Egypt na wa ja yi loju ajepo Olorun lo mu wa
0: boya ka gba pa bi ina ka sumo oju oja nigba ta ba de won fe se won se mi wa tamu be kede re ko daju boya Mosala gba ifese won se ale itori ati mo boya re ti ya bi o ti ya sugbon e ja sumo oju oja na ka de nigba ta ba de amate siwaju e ko kale.

0: Hello, hello. Ah, hello. 0705 odometa 949 tabi 08097 odometa 949. Àwọn tó wà nílẹ̀ òkèrè lónìí plus 234-9062 odometa 949. Ẹ lọ ẹ kúrò lẹ́ o.
1: Ẹ máa kúrò lẹ́jọ́ lápò o.
0: Yes, sir.
1: LMP àti ọ̀gbẹ́ni wa kẹta tó wà nbẹ̀. Àdúrà yẹn á máa gbà o.
0: Àmì sà.
1: Ronaldo ni mo fẹ́ bá sọ̀rọ̀ púpọ̀. Ibi tága ibi tó ga la gbọ́dọ̀ máa rírú ẹ̀. Òun ló yẹ kó fa àwọn ọmọ wẹ́ẹ̀bù pẹ̀lú ìmọ́ra. Ó sọ fún wọn pé òun apíṣéètì wọn iṣẹ́ tí wọ́n ń ṣe fóun. Gbogbo olóhùn sọ wọ́n gbà wọ́n lóhùn náà lọ́wọ́ tó bá ti jẹ́rú báyìí àti club. Kó dẹ̀ rẹra ẹ̀ sílẹ̀. Kò dáa tí ọmọ 21 yẹn ti ń sọ̀rọ̀. Ó dẹ̀ níbi tí irú ọmọ yẹn ṣe lè rú ìfẹ́ yẹn sí. Kó ìgbéra dápọ̀ jù kó mu lọ lẹ̀ díẹ̀ kó fún àwọn ọ̀rá kó dẹ̀ make sure wípé òun ready àti sacrifice ní kó tọ́ fún ẹ kó ready àti sacrifice nítorí tiwọn ipò bẹ̀rẹ̀ ní àti jókòó
0: kó
1: wish one best of luck.
0: Ẹ ṣe gan ni sọ. Ká mú àwílé àwọn èèyàn díẹ̀ lójú òpó Facebook kó tó di pé àáfàá Ligun mi ò lè wá. Mr. Tokunbo Anthony mórí àwílé yín lójú òpó Facebook ẹ ṣe gan ni o. Adéwuyì Ọláwálé Matthew ẹ ṣe o. Ẹ wo ẹja máa lọ. Ìyókù òdì láago mẹ́jọ láàárọ̀ láǹgbà tá a bá tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Ọpẹ́ púpọ̀ lọ́wọ́ gan tọ́jọ́ ṣe kínní ìnírọ̀lẹ́ tí gbọ́gbọ́ fi dùn tó fi kán sí. Statistic Islamia Ọlájùmọ̀kẹ́. Ẹ̀mí ẹ̀ ti fẹ́ gbọ̀n sọnù. Rílò Ànádékúnlé Parapara Sporting Clever. Rafael Ambali. El Professor. Emmanuel. Bami Abimolola Mid Sporting Christian kan ò ní ṣẹ̀mí yín. Ali kí ló ṣẹlẹ̀ tó ń yí wọ́ kiri báyìí ṣó ń ṣiṣẹ́ ẹ̀rọ safety rí ni. Kó tó kó ohun gbà nù. Pọ́sì ẹ̀. Ali. Mo ní kó ṣe wọ̀ sí ẹ̀ ó pa máìkì mọ́ mi lẹ́nu. Tọ́ọ̀gì làwọn tí ní manager tí mo ní mí. Ali ọba kéré lamójú ẹ̀rọ tó jẹ́ kẹ́ ẹgbẹ́ wa nọ́mì lápọ̀dọ̀ ti yín bẹ̀rẹ̀. Akínkùnmí Dọlápọ̀ ló kọ tèmi jẹ́ yóò kò di laago mẹ́jọ láàárọ̀ láǹgbà tá a bá tún pàdé ara wa lórí ètò sọ̀wédowó. Aago kan lọ́sànla òun lè tó igi ó ti wá sí etí gbọ̀yìn ẹ ṣe púpọ̀ tẹ́dá pọ̀ mọ́ wa eré o.
2: Alúbàtà ń rẹ́sẹ̀ jábàtà onílùú dùdùn fìdùnnú gbòwé àpọ́dúnú bẹ́ẹ̀ alúṣẹ̀gẹ̀rẹ̀ onágẹ̀rẹ̀ torí bá méjì kọ́ 32fm 94.9 ló mú dùnú báráyé.
3: 32fm 94.9
4: Laughter House
3: orí òkè tètè premier Mọ́kọ́lá Ìbàdàn.
5: Hey there, Ibadan! Something fresh is in the air.
6: Magic system!
5: Can you feel it?
7: Oh yes, your favorite station just got a brand new home.
8: This is not a test.
5: That's right, we've officially moved from fourth floor Cocoa House
7: to a bigger, better location.
5: Laughter House, Premier Hill, Mokola, Ibadan. Same energy.
7: Same great music.
9: Same 32FM.
5: We're still bringing you the coolest hits and the conversations you love.
7: Just now from our new home at Premier Hill, Mokola.
5: So whether you're tuning in at home, in traffic, or at work,
7: don't touch that dial.
5: New location.
7: Same great station. 32FM. Filling the world with laughter.
10: Akogun Tola Adeni, Jagun Oduwa Yoruba. And listeners continue to listen to this branded brand station, 32FM 94.9, a leading station that is a pride to all Yoruba to all Nigerians. You are doing good, and I appreciate you, and I'm happy and proud to associate with you and your leadership. Thank you.

0: flavor promo. Don't land, do.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
0: Rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
1: Me and Maggi,
0: so good together.
2: Àfojúsùn rẹ ni kó ra lẹ́tì kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o tilẹ̀ ń gbèrò ilé kan tàbí ilé ànípamọ́. Iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Èdò nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye. Bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá. Bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápá bárí bẹ̀ni ti Apple Estate fún ẹni bá wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà. Ó ní fún ẹni bá dá tiẹ̀ mọ̀ láyé àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójúoró nílùú Ìbàdàn. Ayé sọ díẹ̀. Ó wà láàrin oṣù mẹ́fà, kò sí wàhálà, kò sí àríyànjiyàn. Ẹ kàn sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú. Ilẹ̀ méjì ló ń ta wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta, mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà. Ó nílẹ̀ wa ìjáfara léwu. Fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkè tí ń ti Premier Mọ́kọ́lá ìlú Ìbàdàn Substance Property òrùlé fòtẹ́rùtọ̀.
3: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate us.

0: ó lágbára pọ̀ a kú ọ̀rìnrìn a kú ohun tí ojú ọjọ́ bá ń sọ ní gbogbo bí orí ọ̀fẹ́ ẹ̀ bá ti tó wa tí ẹ ti ń gbọ́ wa tàbí ìwò wa nìkan ni adẹ́rìnpọ̀ ìṣúná 32 fm 94.9 ní laughter house premier uni mọ́kọ́lá nílùú ìbàdàn ibẹ̀ náà la fìdí kalẹ̀ sí ǹjẹ́ wòye ìjẹjọ náà kọrí àwa tá ń tẹkí ní ọ̀hún tá ń ta bíi tẹ́tẹ́ a ò mọ̀ pá jẹ ta sọ pé gbogbo bá di ẹjọ́ mẹ́jọ àtúpàdé ọpẹ́ ni fọ́lọ́run tó tún jẹ́ àlè pàdé ara wa ẹ̀yìn ara ilé àti àwa tá ń ṣètò náà lórí ètò yìí ètò wa tá a pè ní parunúrẹ́ ẹ ti mọ̀ bá ṣe mọ́ ṣe lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ nígbà tí lọ láti bí ijọ́ monday tuesday wednesday thursday nǹkan kan títí dórí òní ọjọ́ jimọ̀ báyìí òpin ọ̀sẹ̀ ti ń súnmọ́nu bí ó bá ṣe nǹkan mi tó bá jẹ́ pé ní tí ojú ago ń sọ àbí ojú ọjọ́ ń sọ lọ́dọ̀ wa ń bí ní sọ o pàápàá jùlọ ẹ̀yin tẹ wà lórílẹ̀ wa nàìjíríà a ti mọ̀ pé òpin ọ̀sẹ̀ tó bá ti jọ jimọ̀ òpin ọ̀sẹ̀ ti dẹnu ọlọ́run dákunjọ kó já sí ọ̀pọ̀ rẹ̀ lókè pẹ̀ bẹ́ẹ̀ náà ní iṣẹ́ tí mo pa mọ́ múnú ara wa dùn ṣe àwọn àwàdà lọ́lọ́kan ọ̀jọ̀ kan àwọn àwàdà tó níye lórí káfi calm down ara wa rídíò náà adékunlé clever ló kọ mi ń jẹ́ ọmọ yín náà ń bẹ pẹ̀lú mi ń bí tájọ́ máa ń wá ta ní gbogbo àsìkò ọmọ yín bàbá parunté yọ kára ilé àbíbò.
1: ọmọ èsì ní ibo.
0: ẹni ẹ kára ilé.
1: ọdún mélòó ni gbogbo ọdún yàn ní mi gbọ́ apọ̀ nílé. Ṣé ọ lè yọ
0: ṣe ẹ mọ dèdí àwọn tí ń gbọ́ wa nílé ṣé gbogbo wọn lẹ́jù lọ ni.
1: ọni bá ti ju ọjọ́ àjídèwé ni irú rẹ̀ àmì ló.
0: ẹ jẹ́ 1000 years.
1: so ọni bá dẹ̀ ti ju irú rẹ̀ àlọ́ ilé mọ omi ṣe mọ kàntàn-kàntàn láà máa tò lulẹ̀ kàntàn-kàntàn ṣé bá ṣe orí ọ̀fẹ́ àtìyẹn ewé àti jẹ ló mú irú rẹ̀ àbẹ́ ó jẹ́ pé àfimọ omi lọ àfimọ lé tẹ́ẹ̀sì. ṣùgbọ́n ní bá ti jẹ́ ọjọ́ orí irú wa bẹ́ẹ̀ ọtẹ̀ tán rè ní ṣe la máa sọ hé ṣe la máa sọ bí mo kí ọmọdé ulé ẹ máa lọ torí ọmọ mi ti kí mi mọ́ pariwo púpọ̀ mọ́ ọ̀nìyàn dẹ̀ gbọ́dọ̀ wọ irú aṣọ mo wọ̀ kí wá di
0: aláàbò
1: of africa aṣọ mo wọ̀ sínú aṣọ fi ṣèṣọmọ lórúkọ àkọ́bí awolowo ni àkàrà àwọn wọ lọjọ fi ní òkè àdó
0: sórí
1: òun ló wà nínú ṣùgbọn aṣọ oyè mi òun ni mo wọ òun ni mo fi joyè lálédè òjìṣà.
0: ẹ wá aṣọ kó mọ sílẹ ẹ tún wá wọ aṣọ oyè lé lórí
1: ẹ̀ẹ̀kan lọ́dún.

ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà péjú sí àfi gorí òkè ó hàn kẹtẹkẹtẹ ìkànnì dadi 2fm dosù ó lé téńté ọba láàrin àwọn ọkùnrin dadi 2fm 94.9 ìkànnì adẹ́rìn kò sónú òkè téńté premier mọ́kànlá ìlú ìbàdàn láti ń sun dídùn dídùn fọmọ aráyé ibùdó ayọ̀ àtorísun ìdùnnú ni dadi 2fm ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kan nínú eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbáyé ṣebíṣẹ́ wa ni agbádùnnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọnìyàn kásì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ ààrẹ nìjẹ tẹnu kọ́ tètè bọ̀ọ̀lì kọ́ ìkànnì 32 fm lóṣùpá àràn káyé.

0: lẹ́nu ni ọ̀rọ̀ àwọn àgbánú ẹ̀ ń bá ní tiwa báwo yọpọ́nà wo la fẹ́ gbé jà wọ́n tiẹ̀ mọ o àtàmọ̀ ṣe dáadáa ni ikú ò ní pa wọ́n àrùn ní ṣe wọ́n nínú ojú wọn lójú ayé wọn ó ti mọ rárá rere ṣe oyé everybody
1: ọ̀rẹ́ mi jọ̀wọ́ pàdé mi jọ̀wọ́
0: every corner ẹ mọ̀ tún ká lẹ́kẹ̀dẹ̀kẹ́ ẹ kú lọ ẹ kú lé káàbọ̀ sórí ètò yín ètò wa lágbo lágbo pẹ̀lú ọmọ eléo eléo ọmọ eléo mo ti dé gúdúgúdú abẹ́yìn plenty plenty ẹ kú lọ ẹ káàbọ̀ sórí ètò
1: ọ̀hún
0: oyé náà ọ̀rẹ́ náà tó ti sáìn rẹ̀ ránṣíṣù rẹ̀ ọyẹ ajájọ wa máa bù tí mo bá gbé kinní ọ̀hún dé wàyí rédíò rẹ sókè làwúdà orí pé lọ́tún lọ́tún làrọ̀ ọ̀tún ọmọ pé tọ́mọ ilé ó bá ti ń bọ́ lórí mic náà kì í débẹ̀ o ọyẹ ẹja tún wá mọ sọ sọ fẹ nìkan pé kó tún sọ fẹ lòmíràn pé lágbo lágbo ti gbòde 32fm kan ni bàbá kan ni ọrẹ mìíràn lórí òkè téńté mọkànlá lawà bóyá náà ẹ mọ pé tí mo bá ti dé ẹyin ní káàbù gáskẹ́sẹ́lẹ́ ẹ mọ pé tí mo bá ti dé tèmi ni kí n fún yín ní síyà lálẹ́ yìí ẹlẹ́fẹ́ tó bẹ̀ẹ́ torí pé mo kọ wá lóní gbọngbọn gúdù gbọngbọn gúdù ni ẹ̀rọ wòran èyí ti wà nílé ẹ lọ bùgà ẹ lọ sáyẹn dánsì sùn yín torí pé lónìí a máa jó lóní mùgúlùmù rẹ a máa gbé patí wọnú stúdíò ọpọlọ tó ti fasẹ́ láti monday tuesday wednesday thursday friday thank god it's another friday nǹkan tó wá kù báyìí ni pé kí ni ká máa bi àbí ká máa fúnra wa ní gbogbo síyà ọyá máa lọ sójú òpó facebook ìkànnì 32fm ẹyín ẹ.
1: gbogbo mi bá mú kó ṣe tó lè pa ó.
0: ó tiẹ̀ kọ́kọ́ lọ mọ̀ wò yá lọ mọ̀ sí ẹ̀rẹ̀ lọ́nà bó síra síra lójú òpó facebook ìkànnì 32fm sọfẹ́ nìkan pé kó tún sọfẹ́ lòdì pé kó da látàgbà káàkiri gbogbo àgbà ńlá ayé lálẹ́ yìí ẹ rí i pé mo kó wá lóní gbọngbọn gúdù ni lágbo lágbo ti dé o ìkànnì 32fm láti ń ṣe àmọ́ síwájú ohun gbogbo ẹ̀jẹ̀ tí ẹ̀ kọ́kọ́ bọ́ náà tóró lọ́rọ́ ọba tí máa bọ̀ ó lọ́ bá bọ́bọ́bọ́ ó lọ́ bá bọ́bọ́ ayé ó lọ́ bá bọ́bọ́
1: ògbàgbẹ́
0: ó lọ́ bá bọ́bọ́ sàlẹ̀ ó lẹ́bọ̀ mi àjíkí ó lẹ́bọ̀ mi àjísà ó lọ síwájú ogun lálọ́ ó lọ kẹ́yìn ogun lábọ̀ ọlọ́run mi ò ogún mi tó wọ́n tàn yìí má ṣe jẹ́ kó tán o ó ti ṣe wò lójú òpó facebook yẹn àwọn kọ́mẹ̀tì bí.

tí mo bá ní lágbo lágbo. Wọ́n ti sùn lé. Kọ́kọ́rọ́ tó wà pa bí ìlú. Ẹ ló débí. Ẹ kú iṣẹ́ ẹ kú ètò débí. Nǹkan tó kàn yín ni kẹ́ ẹ sọ pé ta ti tún lọ ẹfẹ̀. Ó yẹ ẹ̀fà sókè ẹ̀fà kó tóra wọn. Lágbo lágbo.

0: gbogbo. Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè? Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè?
1: Ọláwọlé láti DC ni
0: mo ṣe. Ọláwọlé gbogbo DC ṣe ti fà DC lọ́wọ́ yẹn gbé o dání. Ẹgbẹ́ 32 FM lérí. Ẹgbẹ́ 32 FM dání. Ọyá kò jábọ̀. Ẹgbẹ́ ru òkè láwà. Ẹjẹ́ jọ máa lọ sókè. Lágbo lágbo.
2: 32 FM.
0: Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè? Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè? Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè? Ọmọlára gbogbo náà lè ń dé. Ó dàmú. Ọyẹ́ ilé ìtẹ́ ìṣe yìí ló jẹ́ kẹ́mi gan mọ̀ pé wà níbẹ̀. Ẹ wá ń appreciate gbogbo bí mo ti ṣe ń bọ́ lórí MIC lágbo lágbo.
1: Lágbo 32 FM.
0: Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè? Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè?
1: Mo ń ṣe àlejò ẹni lábẹ́ lẹ́bú.
0: Ó gbogbo ẹlẹ́bú. Ló fi dórí akálà. Ẹ dàmú. Ẹyin sókè làódà. Lónìí Friday, àwọn fúnra wa ní sìgá kó di alátagbà. Láyé rédíò wa sókè pátápátá. Ìwálẹ̀ tí wà á rí ní kàní 32 FM. Wọ́n ti ṣe ń gbójú ayọ̀ wò mí yìí. Wọ́n wàá wò mí lásán o. Máa bá ń yin sókè. Máa bá ń ṣí ààrẹ ayé ṣí ara lójú òpó Facebook yẹn. Ọyẹ́ ẹjẹ́ kó di alátagbà lágbo lágbo.
1: 32 FM.
0: Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè?
1: Ìdú alátalẹ̀ sí lọ́yẹ̀
0: ni wọ́n ń bíbẹ̀. Ìdú àgbọ̀gbọ̀ alẹ́ sí lọ́yẹ̀ MP lẹ fi gbọ́ rédíò ní Advanced.
1: Handset ni o.
0: Handset, ọyẹ́ ẹyin sókè, ẹpẹ́ nìkan pé kó tún pẹ̀lú mi. Wípé lágbo lágbo tó bá ti dago mẹ́jọ. Dago mẹ́sàn àbọ̀ nìkan ní 32 FM. Ẹ mà pábọ́lá ẹlẹ́ẹ̀kejì gangan la máa wojú agbọ́gbà. Àwọn agbẹ́rinṣẹ́ máa tóni sí àtàlélẹ́rẹ́ wa lálẹ́. Ẹ fọkàn balẹ̀, ìjẹ́jọ́ kọ́ la

0: lágbo.
1: Kìlọ̀ kan yín láti bulẹ̀ tí ń gbé. Kìlọ̀ kan yín láti bulẹ̀ tí ń gbé.
0: Ọpẹ́ yẹn ní gbogbo ayé gun, gbogbo ayé gun olóòdì.
2: Sàyí
0: tẹ mọ 32 FM. Ẹ̀yin gángan lẹ́lẹ̀ mẹ́nu bẹ̀. Ìdí nìyẹn tẹ́ fi máa yín sókè síbẹ̀. Ẹ máa yín sókè síbẹ̀. Orí wípé 32 FM. Bàbá tí ń tì bọ̀, a mọ kì í bọ̀, a mọ fún yín jẹ.
2: Ìfọ̀fọ̀ ojó léjìgbò.
0: Léjìgbò gbò. Lágbo, lágbo. Àwọn ti sùn lé. Wáyà tẹ dúró lórí yẹn, iná ló

0: sọ ọ̀nà ètò ó lẹ fẹ́ máa gbọ́ lágbo lágbo. Kìlọ̀ kan yí láti wo lẹ ti ń pè. Mo fẹ́ ṣe nǹkan gbogbo àwa ṣe nǹkan ṣe nǹkan. Ẹja jọ wá ṣe nǹkan fúnra wa.
1: Kájọ wá jọ bẹ̀rẹ̀ rẹ pa.
0: Bẹ̀rẹ̀ kátì ẹ̀kọ́kọ́ gbé bóyá bíi 50,000 lẹ̀ lásàálẹ̀.
1: Faraforo ló máa mọ́ ọmọ lórí àwọ̀.
0: 0705-5949 0809-7949 Ní mo bá ní lágbo lágbo. Nǹkan tó kàn yí kù tẹ́ máa sọ ní wípé 32FM tó rò ní kọ́kọ́rọ́ tó wọ bí o. Hello, David. Ẹ kú iṣẹ́ o, à ń gbádùn yín. Ẹ ṣe àwa gan appreciate yín. Ẹ ní depreciate. Nǹkan ní 32FM lẹ́ ń gbọ́. Ẹ ní tọ́mbù. Ayana lágbo lágbo.
2: Kí
0: ló kọ yín láti ibo lẹ ti ń pè? Kí ló kọ yín láti ibo lẹ ti ń pè?
2: Mati Ayọ́lá Adayegun Ayékọ̀lẹ́ yọ̀.
0: Mati Ayọ́lá Sọ́nfanásí. Sọ́ndébẹ̀.
2: Mati Ayọ́lá rẹ̀ ó yẹ wà mẹ́.
0: Sọ́ndébẹ̀. Mati Ayọ́lá gbogbo Ayégun. Ọya wọn ti sáìn dánsí sun wọn. Ẹ̀ẹ́dàmú. Ẹ̀wà ọ̀húnbù. Ẹ ní tó ń bù. Dínì yẹ tẹ̀ fi lè gà ń bù. Ẹ fọkàn balẹ̀. Ẹ lè ẹ fà wọ́n bù.
1: Gbogbo tó dá ló ń wọlé. Ìwọ mọ̀ pé.
0: Olúwa ni Adélékè. Ó dààmú ó soríire ọmọ mi. Olóyè alábáńlá Kazeem gbogbo gbogbo. Ológun ẹrú. Ẹ fòrò. Ẹ kalẹ̀ kí ló kọ yín láti ibo lẹ ti ń pè lágbo lágbo. Ìyá ọ̀yọ́ gbogbo òdò. Bóòlù ló ti ṣe ń sẹ́sí ńlá
2: aláàlá. Bàájì bàájì fẹ́lẹ́lẹ́ ní gbogbo tó ní gbogbo ayé náà jẹ.
0: Ẹ mọ̀ wọ́rì. Ẹ lọ bá ń wẹ́rẹ̀ gbòtì. Ẹ wá wẹ́gùsí pẹ̀lú iyán yẹn. Ó wá mọ̀ gbóná kẹ́ wá gbé 32FM kalẹ̀. Ẹ rí i pé bá a bá ti ṣe ń ṣètò kan. Láti mọ̀ sèmí. Wọ́n ní sèmí ṣe ti tún 32FM náà ń jẹ́ bẹ̀. Kése ni. Ó yẹ ṣe mẹ́yẹ́ bọ̀ lápò ni.

àwọn tèmi tó wà lójú òpó Facebook. Àwọn àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Wọ́n ti fara para. Ọyá máa lọ síbẹ̀. Lọ́mọ sí ààrẹ lójú òpó Facebook. Ìkànnì 32.

0: pọ̀rẹ́kẹ́rẹ́kẹ́. Sọ́gbẹ́ kòkò. Ojú àgbo lọ́wọ̀. Lágbo-lágbo oníkàn ní 32 FM. Ṣeré wá ni. Ọ̀pọ̀lọ́ tó ti fàṣẹ. Monday to Friday. Àní láti sinmi ká mọ̀ ṣe kí ni. Ẹ̀yọ́ mọ̀ gbọ́rọ̀ àǹfààná. Jérèmí yìí sọ ń wọ̀. Ẹ̀yọ́jò. Ẹ̀ẹ́dàmú. Ẹ̀ẹ̀kánná jẹ ẹ̀gbẹ́jẹ wọ́dún níwèé. Ẹ̀ẹ́fọ́rọ̀. Ẹ̀yìn tèmi kò bàjẹ́ fún yín.
1: Wọ́n ní bàbá.

àsìkò egun la wà yìí ẹ máa mọ nǹkan tí irú ijó yìí ó mọ ṣe obama kẹtìf ẹ dẹrí lásán àwọn ọmọ ìyá mi ẹrìn ìwò oje eléwo oúnjẹ owó ewu ele tí ewu ele wọn á rú rúrúrúrú wọn á gbé mp tá ń sọkalẹ àwọn gbọ́ 32 FM bàbá àti irun tán wá yí i gbọ́rọ́bọ́ ìyókè krista krista 32 FM lónìí krista èmi ìmọ̀ yòókù o mo mọ krista ok ìyẹn àbí wọn á dá síbẹ̀ ẹlẹ́rù fì ó ṣe kí ni wọn á gbè tì í ó bọ ọlọ́run bùrọ̀ àwọn máa gbẹ́nà gorí ọ̀tá wọn àwọn máa rú tú sókè sókè gògógó pàṣẹ mi yọ lọ́wọ́ lọ́wọ́.

0: ẹ̀yà máa lọ sójú ọ̀pọ̀ Facebook. Wọ́n lọ bá ń jó lójú ọ̀pọ̀ Facebook yẹn. Wọ́n máa kọ́mẹ̀ntì ibi tó ti wò.
1: Wọ́n lówó láyé wá.
0: Màá wá sí ààrẹ̀.
1: Wọ́n ní kọ́ wá gbà.
0: Bẹ́ẹ̀ fẹ́ nìkan pẹ́ kó tún gbé fẹ́ lòmíì. Ẹ ń pè nínú géèmù yìí tẹ́lẹ̀ ó yàtọ̀. Ẹ sọ fẹ́ nìkan wípé nǹkan tẹ́lẹ̀ ó ń pò níṣẹ́. Nǹkan tẹ́lẹ̀ ó pò ní dán. Entertainment yìí ó tún yàtọ̀ sí nǹkan tẹ́ ẹ ti ń gbọ́ tẹ́lẹ̀. Àwa ẹ̀ṣẹ̀ ń bọ̀ nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ ń fọ ni. Tí mo bá wá padà. Jẹ̀lílì Abíóyè. Látàláfàrà. Màá mi Abọ́ládé Adéròǹgé Adégúnjú. Ẹ̀jẹ̀ mi dáadáa. Ìmùlẹ̀ mi gangan. Àlàdé onífìlà. Atọ́lá Àlàdé Afífìlà Sákọ. Àwọn èèyàn mi láti Egypt tipẹ́tipẹ́.

0: tó ti fàṣẹ.
1: Rẹ́rẹ́rẹ́rẹ́.
0: Ti Mọ́ndé.
1: A ti wá bẹ̀.
0: Ìṣọ́ tó kù báyìí ní ká máa fúnra wa lẹ́ńtátẹ́mẹ̀ntì.
1: Ṣé
0: ti Nàìjíríà ẹ fọkànbalẹ̀ ó máa
1: dà. Ṣé ó lọ àwọn àìbọ̀?
0: Ọ̀h.

ayẹyẹ mi. Àwọn fún àbó ọ̀nà ti ṣe ń sinmi rí sí ilá alásàálẹ̀. Àfàṣẹ fìyẹ. Ọyá ajé àtúnsáré gbóná sí. Ẹ mọ̀ pé mo sọ pé tí mo bá ti kì í bọ̀, má rí bọ̀. Èyí ni ká gà sílẹ̀ torí wípé lójú àgbo mọ́ lọ wọ rárá o. Mo bá lọ fọwọ́ wọn á yọ fóònù ẹ. Mo bá lọ wọ rárá o. Nǹkan tó kọ́dá nìyẹn wọ́n á gbà á lọ́wọ́ ẹ. Torí pé wọ́n ti lérò pọ̀ mọ́ lò nìyẹn. Ẹ fílẹ̀ fún ojú àgbo láwọ̀. Bí mo bá ti ń yọ, ẹ fèmi sílẹ̀ jẹ́ mọ̀ kì í bọ̀. Ọyá 32 FM fẹ́ yín ẹni kàn ní Facebook. Ṣé ẹ ti wà ń bẹ̀? Ọyá ẹ lọ mọ sí ààrẹ, ẹ lọ mọ sí ààrẹ. Bẹ́ẹ̀ ti ṣe ń wọlé yìí, ẹ mọ́ kọ́mẹ̀ntì ibi tá ẹ ti wò. Bó ló ti ṣe ń lọ, bó ló ti ṣe.

0: jàdùn akẹ́kẹ́rẹ́ jésù lélẹ̀
1: ẹ̀kọ́ mi
0: lè lámà sí rẹ oníṣẹ́lẹ̀ ń sẹ́ alfa bọ́ọ̀lù ti ṣe ṣe sọ́símírìsì ńlá alásàálẹ̀.

0: lágbo lágbo kí ló kọ yín láti bulẹ̀ tí ń pè mi gbọ́ yín wálé poli láti mọ̀lẹ́ àyín kan lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ tí mo béèrè lọ́wọ́ yín ni. Ṣo gbá sí mi lára lásẹ̀lẹ̀ o tún wọlé mọ́ wọlé ẹja mọ́ jẹ ẹ lọ ẹja mọ́ jẹ ẹ lọ.
1: Ẹ̀rọ tó jọ̀gá gbàgbà yìí náà o.
0: Just imagine.

0: mẹ́jọ. Ọ̀gá wa Ali kú. Ok, àwọn kan náà máa pè é gún mi mọ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn lajọ da sí ọ̀pọ̀lọpọ̀. Àwọn ni ọlọ́wọ́ bọ́ sì ní wa tí ń bá àtẹ pẹ̀rẹ̀pẹ̀. Pẹ̀rẹ̀pẹ̀pẹ̀.
1: Àbí bójú iná.
0: Ilé tó fi jẹ́ wípé ó fi ń bọ́ sí i. Lẹ́yìn fi ń gbádùn ẹ̀yẹ gbogbo nǹkan tẹ̀ ń gbádùn yẹn. Ọ̀gá wa Ali. Àwọn ni ó wà ńbẹ̀. Títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé. Ok, ẹni nǹkan gangan bíi méjì bíi mẹ́ta tẹ́ fẹ́ bá mi sọ. Ìpolówó ọjà ni o 081-464-28064. Ẹnu mi yá jù 081-464-28064. Títí ọjọ́ mẹ́jọ ni òfin sínú ìbànújẹ́ ẹkún pẹ̀lú ìpayín keke. Mi ò ní báyìí nínú wàhálà òun làásìgbò. Ẹ má gbé kúrò ńbẹ̀ o. 32 FM rédíò yín gangan ni. Ẹ jájọ́ mọ̀ jẹ́ mùkútù ẹ̀ nìṣó.

àbúrò mi Fẹ́mi Sólàrè ìràwọ̀ ọ̀sán tó ń gbàgbàlagbà lẹ́rù. Ẹ ń bá pọ́n nílé ká pọ́n lé ni. Alé òní tó bá ṣeé ṣe. Táàyè ẹ bá yọ ẹ ká gbóhùn olórin.

tẹ́lẹ̀ ìjìnlẹ̀ lórúkọ mi. The number one entertainer nílùú yìí kò sọ́mọ olúwẹ̀. Bẹ́ẹ̀ bóòrú ọrùn ọwọ́ ẹ lọ bí àwọn bọ̀dá yín léèrè. Pé ṣé wọ́n tiẹ̀ ti gbọ́ nípa délé ìjìnlẹ̀ rí? Ṣé ti bá a pàdé níbì kan rí? Oral network kò sọ́mọ onútọ̀hún. Ìlú Ìbàdàn láwà ẹ tí gbogbo nǹkan ti dá tán. Bẹ́ẹ̀ yẹn bá wà lẹ́kọ̀ọ́ wọn làwọn fẹ́ wá Ìbàdàn. Bẹ́ẹ̀ yẹn wà lọ́gbọ́mọṣọ́ wọn ni ẹja níṣó ń Ìbàdàn. Bẹ́ẹ̀ yẹn wà lọ́yọ̀ aláàfin ojú pàṣẹ kẹ̀mọ́dé ọmọ àtìbá. Ó ní ẹni ṣó ń Ìbàdàn. Ìbínà forí tèmi sọlẹ̀ sí o, ọmọ ọlẹ̀ yìí ni mí. Ẹ má bá wa

0: olójú pírẹsìdẹ́ńtà tó lórin. Ẹ̀ka lẹ́nu ilé yìí ṣe dáadáa lẹ́wà. Ṣé bàbá ti wọlé? Ṣé dádì ti wọlé? 10:30 ti fẹ́ lù o. Before 10:30 láwà, 10:30 ọ̀kadà ò ní lè rìn. Ẹni tí ò bá ní mọ́tò, mọ́tò ẹ̀ dẹ̀ gbọ́dọ̀ níwèé tó pé. Ó dẹ̀ gbọ́dọ̀ ní number plate lára number mọ́tò rẹ̀. Délé ìjìnlẹ̀. Àwa tá a máa ń rìnrìn alẹ́ báyìí. Àwa náà ti limit ẹ̀. Bí ìlú bá ṣe rí la ṣe máa ń gbé. Ìjìnlẹ̀.
1: Mo súnmọ́ bá níwọ̀n ẹsẹ̀ kan.
0: Iṣẹ́ tiwa ló gbà bẹ́ẹ̀ kárìn lọ́sàn-án kárìn lóru. Àwa ń rìn lọ́sàn-án rìn lóru. Àfarabọ́ta wàhálà ò ṣẹlẹ̀. Ọpẹ́ àkọ́kọ́ ni níwájú.

ṣe polówó islam tán fọpọlọgbọ ẹka kiri àgbáyé gbogbo èèyàn kan ó ṣe ẹbọ yìí o ẹ fẹ́ ra nọbì mú ọmọ sàlàlàwọn ilé ìwòsàlà àjọyọ àwọn bí wọn ò ṣe gbọdọ nọbì mú ọmọ tó wọn padà wá sọ ọkàn omi wọn padà tẹ rí bá fa nọbì mú ọmọ. Gbogbo àwọn tá a bá jùlọ nídìí fújì tó ń ṣagírí jí bẹ́ẹ́ àbáwọn tá a tírénì àbáwọn tá a gbàtọ́ àbáwọn tá a tọ́jú láti kékeré wá sí ìlàtú tó ń ká pa ó ìbá sílá bá ń ka iwájú wọn láṣìwà náà kò lè fa so.

0: ọ̀pẹ ò ní wọ́wé láíláí.
1: Ẹ náà bẹ̀. A máa ohun tó máa ṣàlàyé.
0: A ò ní.
1: Ó ṣàlàyé.
0: Ní nínú nígbà gbogbo.
1: Ohun tó máa ṣàlàyé.
0: Àbẹ́ ẹ̀ mọ̀ ni.
1: Ó jura wọn lọ.
0: Ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀.
1: Ó. Abiola Abayika, aso máa ń ṣe ọlọ́.
0: Pọ̀, ó
1: ṣe ọ. Torí lójú ẹ̀ lọ́rùn.
0: Ọlọ́run mi, ó pọ̀.
1: Ṣé a dàbí ìkílẹ̀ máa mọ̀ pálẹ̀lá èṣe bí a. A ní lójú ẹ̀ lárópin. Bílẹ̀ bá ti ṣú àdà bí ìkílẹ̀ máa mọ̀ pálẹ̀lá èṣe bí a. Kò sí rú ẹ̀.

0: somebody.
1: Ṣé ẹ̀yin ò mọ̀ wípé èèyàn ni gbogbo wa?
0: Ẹ̀ṣọ́.
1: Ṣé èèyàn ni wa? Ṣé láyé kẹ mọ́ bàjá kulẹ̀ pàdé nínú èèyàn?
0: Kábíyèsí Ọlọ́run.
1: Àbájọpọ̀ àti ìyàwó jù mẹ́rin lọ. Ẹ bàjẹ́ jọ́jọ́kùn ni èèyàn ni èèyàn ò lè má ṣèṣe èèyàn.
0: Ṣùgbọ́n
1: tí olúkúlùkù wa bá ti fira wa sípò ènìyàn. Wípé anytime ni
0: ìjákulẹ̀ lè wá láti. Anytime lèyàn lè disappoint.
1: Anytime ni tó èyàn ní lẹ́gẹ̀rú gẹ́gẹ́ bí. Èyàn ní lẹ́gẹ̀rú.
0: Ní
1: jẹ́ pé o sá ní dandan bí wọn o ṣe tó tó fẹ́ jẹ́ pàmò.
0: Ìyá wa ni jẹ́.
1: Yóò wẹ́ jájọ máa fún mi lọ bẹ́ẹ̀. Èyàn jọ máa fómi lò fún èèyàn ni.
0: Ó ti dá.
1: Bá a bá ti ríra, a ríra.
0: Bá a bá sì ríra náà tó.
1: Ká mọ fàdúrà rara wa lọ́wọ́.
0: Ó
1: ṣe jẹ́ ni.
0: Inú òrírí tó lágbára lẹ ti ń sọ̀rọ̀.
1: Ó
2: ṣe
1: jẹ́ ni.
0: Hello. Ẹ̀kẹ́rẹ́.
2: Àlè tó àwà tó.
0: Ṣé wọ́n trust ìyàwó rẹ 90%?
2: Mo ti jẹ́ mo sọ fún ẹ.
0: Àjọmọ̀ ṣe kí ni?
2: Àjọmọ̀ tọ́ra wa jẹ́.
0: Ṣé wàá náà ń tàn mí já ni?
2: Òkè ní ibi tó ẹ wà yẹn. Òbílí mo sí ara fi délé. Òbílí mo fi sí ara fi wà.
0: Ilé ló wà.
2: Tí wọ́n bá kó fẹ́ mi ṣe, ọmọ ẹjọ́ wa gbọ́ ti ọ stúdíò.
0: Ọmọ wo ni ń gbọ́ ti ọ stúdíò? Máa gbọ́ kadà bọ̀ máa bọ̀ fúnra mi orí mi rèé. Ṣé o fẹ́ lé mi ń lé aya ní ewu? Àwọn wo ni gọ́dì ọ̀ stúdíò ní ìsìnkú
2: ọlọ́run? Àbí stúdíò tẹ wà gọ́dì.
0: Ẹ kí ní ìṣẹ̀lẹ̀ inú stúdíò ṣó ń kọ́lé ni? Orí gbayawu yìí kámẹ́rà ló dẹ̀ wà ń bẹ̀.
2: Gbayawu ló sùn tọ́ba ti kúrò ní ìrọ̀ nípa ní ètò.
0: Lágbà lọ́wọ́ Ọlọ́run. Gbayawu.
2: Gbayawu
0: ni.
2: Gbayawu
0: ni mi sí ẹ.
2: A ní òfin gbogbo ẹ jókòó kọ́ ra máa fún mi lò ó.
0: Ṣé ẹ máa tàn ọ́ jẹ ni? Ti bá wà ń tọ́ gbogbo ẹ̀ máa wá tàn wọ́.
2: Ọba díẹ̀ tí mo ní onítàrà mi.

0: gbogbo apátásálọ ló ń fẹ ẹmọ bínú ẹnìkan dédé gbogbo amọ lọlọrun fẹ ohun ẹmọ bínú ẹnìkan gbogbo anibẹbẹ nílẹ ààrẹ tó mú mi ọlọrun gba atẹgùn ọlọrun tó ní ẹtún mímí ọlọrun kò gbọdọ pẹgàn ọlọrun gbogbo anibẹbẹ nílẹ ààrẹ tó bẹ nílẹ ààrẹ tó mú mi ọlọrun.
1: Ṣé ẹ trọ́ọ̀sì ìyàwó yín 95%?
0: Ẹ tún mí mi ọlọ́run.
1: Mọ́mí, ṣé ẹ trọ́ọ̀sì ọkọ yín 95% as well? Torí ẹnìkan gbọ́dọ̀ fi síbì kan sọ́dọ̀ ẹnìkan, ẹnìkan gbọ́dọ̀ fi síbì kan ju bì kan lọ. Ṣé ilé ayé tá a wà yìí ṣé trọ́ọ̀sì jọ wà nú ara wa ẹ̀yìn alára wa? 07055949 Hello somebody. Ẹ kálẹ̀ o. Yes sir.
2: Ọmọkọ́lọ́mọ
1: ọgá àjò orúkọ yín kankan.
2: Adékúnlé ti wáyé
1: láti ojú abẹ́rẹ́ ládùúgbò wa. Yes, ọ̀rọ̀ rẹ o.
2: Ojú kan jẹ́ ìtàn ìlú kọsẹ́ lónìí o. Ìgbàlú mi mọ fọ̀rọ̀ fàbá ẹni fàbá sábẹ́ àwọn sọ ni. Ìgbàlú mi dájú ní bára wọn bọ́. Nítorí ìgbẹ̀rí ọjọ́ bí obìnrin jẹ́ o.
1: Ẹ lè pẹ̀lú obìnrin jẹ́.
2: Tajọ yìí. Lọ́dún jẹ́ láti ojúṣe lọ báyìí. Mẹ́sẹ̀jì làṣẹ ló wọlé.
1: Ẹ?
2: Tàbí.
1: Ẹ tún wí.
2: Àjọ ti ní ọkọ tá a lè.
1: Ẹ tún kó láti lẹ̀.
2: Ẹ bẹ́ẹ̀ ni.
1: Kí lẹ ló ṣẹlẹ̀?

0: ẹgbọ́ ọkùnrin ò ṣe gbẹ̀rí jẹ́ obìnrin ò ṣe gbẹ̀rí jẹ́ ṣe lè gbẹ̀rí ìyàwó yín jẹ́ 95%. Gbẹ̀rí dádì yín jẹ́ 95% pé ibi tá ẹ bá bomi sí wọn lẹ́nu ibẹ̀ náà lẹ ti máa bá ọkọ mi èyí yànlẹ̀ ìyàwó mi ò lálẹ̀ kò ló lórí lùlù kankan lẹ́gbẹ̀ẹ́ ògiri tẹ́ ẹ lè fẹ̀ gbẹ̀rí wọn jẹ́ 08097949. Gidigbi fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ òní o. Mẹ́wàá fẹ́ ṣẹlẹ̀ lálẹ́ ẹ gbọ́ wìrìwìrì. Bọ̀dá Ismail yẹn lójú abẹ́rẹ́ ẹ̀gbọ́n ẹ pẹ̀lẹ́ sà. Ẹ ní rúrú ẹ̀ mọ́ láṣẹ ìdùnnú.
1: Báwọn sẹ́yìn ṣayé òṣùpá. Amàdàlà, amàlà, amàdùnmọ́. Amàlà, amàlà, amàdùnmọ́.
0: Ṣé ẹ lè gbẹ̀rí ìyàwó yín jẹ́ 95%? Ṣé ẹ lè gbẹ̀rí ọkọ yín jẹ́ just 95%? Nínú 100 ni ẹ fún ọlọ́ndẹ̀dì tán. Hello.
2: Hello.
0: Yes, sir. Ẹ káàlẹ́ o.
2: Ẹ káàlẹ́ o.
0: Délé ìjìnlẹ̀ ló wà nínú yàrá yín yẹn o, láì sílẹ̀ kò fún.
2: Délé ìjìnlẹ̀. Àtàwọ̀ tá ń pè àti ìwọ tá ń pè oríwo méjì ò ní í dàrú o.
0: Àmì o yárọ̀bì.
2: Àmì ìsọ o.
0: Àmì nà yálà o.
2: Ọ̀tọ̀ bò kù lójú lálẹ́ yìí.
0: Bàbá mi, ṣé bọ́rọ̀ ṣe rí nù.
2: O túlétúlé ọ̀tọ̀ bò kù lójú.
0: Ẹ̀mí ló gbé wá bẹ́ẹ̀ o.
2: Ẹ̀mí ló gbé wá bẹ́ẹ̀.
0: Ẹ̀mí o ń ṣẹjọ́ mi, ẹ̀mí ló gbé a.
2: Ìkẹ́ mi ń gùn pọ̀.
0: Sorí bẹ́ẹ̀.
2: Ẹni tó máa ń dá ni pé bí ẹ̀ máa ti fẹ́ rí fún ìra. Olówó ti wà láti ọkọ̀.
0: Àmọ̀ ní ṣe lásán.
2: Àmì ṣe lásán. Sórí ń tọ́ dájú káwa méjì fara wa fọ́lọ̀ ń kọ́lọ̀ wọn dájọ́.
0: Tẹ́dájọ́ ọlọ́run ò wá lé.
2: Ó lè pẹ́ bó ti wulẹ̀ kó lé tó yọ̀ta dájọ́ àbí ọlọ́run sáfẹ̀ẹ́ dájọ́ náà ló fi dé yẹn wú àti yẹn rí.
0: Kábíyèsí Elédùmarè.
2: Iná ò lè wéèsì, àlùjá náà ò lè wéèsì.
0: Bẹ́ẹ̀ni. A ní lọ nù ná láti Elédùmarè.
2: Bẹ́ẹ̀yàn bá a fẹ́ kú, a sì fẹ́ wà àlùjá náà. Ìfọláṣẹ.
0: Bàbá, ẹ lè gbẹ̀rí ìyá jẹ́ 95%.
2: Tí gbogbo tí mo wé tí mo ń paláta ìlú ìpín ká fara lọ́lọ́run lọ́nà
0: kò sí. Èmi afẹ́ ká sojú abẹ́ kò ní èmi o. Lágbájá ọmọ làkásẹ̀ gbé o ìyàwó mi lè gbẹ̀rí ẹ̀ jẹ́ 95%.
2: Bọ́dà ẹni ilé ayé gan ẹbí ó ní ìsìn ilé sọ́yà òkìkí ń gbẹ̀rí ọmọ ẹ̀mí jẹ́ kí ò lè bá sùn.
0: Kí lẹ sọ?
2: A ní ilé ayé dé ní ìsìn ilé gbẹ̀rí ọmọ ẹ̀mí jẹ́ pé kò lè bá ìyàwó mi tọ̀tọ̀ sùn.
0: Ìyàwó yín tuntun.
2: Bí mo fẹ́ síbì kan tó náà sì máa bẹ̀.
0: Ṣé pẹ́pẹ́pẹ́ lò lọ lẹ́yìn yín?
2: Ìyẹn lọ kọ́ lè lọ straight ni.
0: Ìyún tún lé o.

0: Hello. Ẹ ká lẹ o. Wa alaikum salam. Dalu wa nbẹ. A gbọ́ yín dáadáa o.
1: Zakaraya
0: latapata. Ọ̀rọ̀ rẹ o.
1: Ohun tẹ mo wa o pẹ ni mo gbọdọ kiri ẹja ìtura náà 19
0: dara. Ẹ kọ́kọ́ dá àbẹ̀rẹ̀ tí mo bèrè pé ṣáà lè trust ìyàwó yín 95%.
1: The trust even ẹgbẹ́ bá púpọ̀ tèmi ní 35.
0: Trust ìyàwó yín 35%. Ṣé wọ́n wà lé?
1: Wọ́n gbá ìyá àdáwà ni.
0: Ẹ̀dáwà ni.
1: Lójú
0: try me. But nígbà wọn ti ṣe ndọ́ fẹ́ṣẹ̀ try me mọ́. Ẹ kàn ń lọ normal normal ẹ mọ tẹ́ bá ti rí kẹ wò jẹ wọn máa bá tiẹ̀ lọ.
1: Lẹ́yìn tí wọ́n mọ tí ìlú jẹ́ ìlú lé mi ìkọ́ tí mo pé ara tó dé mi ìlú ìsinmi the same thing.
0: The same thing náà ni.
1: Ìlú kọ́ra mo bá fi fẹ́ tó bá ti mọ̀ mọ tó ṣẹlẹ̀ àwọn aráàlú ló fà sí sí ní láti wà lọ títí láti wà 90 báyìí. Ìyẹn náà kàn wà nínú ìdájọ́.
0: Òun ló wá sí 90 ẹ̀yin ó lọ 90 ibi iṣẹ́ òun ó wá sí 90 dẹ̀yìn lé. Ayé mi o.
1: Ẹ ti ń wọlé tí ń jáde bàbá alágbájá ìdílé kúrò ń lẹ́nu.
0: Ẹ
1: ti ń wọlé tí ń jáde dípò bí àfàdé mo ní pàtẹ́ ọ̀sẹ̀ mọ́.
0: Ojú ẹ̀yìn èèyàn ti rí nǹkan o.
1: Orí mẹ́tẹ̀ méjì ẹ̀yìn tó pọ̀ wọ́n yẹ pa ọ́ ní bàbá. Ẹ ká àfàdé ibi tó di wọ́n ti tẹ̀lé ní kí ìdílé jáde ń jíṣẹ́ kọ́ra. Wọ́n ní màá yẹn ti ṣe
0: dé.
1: Irọ́ ni àwa wọ́n ló ti fi dé. Okay. Wọ́n wá ní kí n ṣe ìṣẹ́ lọ́dà kọ́ mi ìyàwó fún náà ti gbé fóònù sí ẹ̀yìn tó kékeré ìṣẹ́kọ̀ tí kò bá wọlé tó fi wá ìrírí ìyàwó ti gbé ìṣàṣọ wọn kan. Mo ti wá pè mo bá gbé fóònù sí kíní kan mo bá gbọ́ gbogbo tí mo gbọ́ báyìí mo sì ń ké pé mo fẹ́ pa ní ìrírí tó fún mi lánàá yẹn. Mo gbé ó fẹ́ mọ̀ kí kí mo mọ̀ ṣe kí ó jẹ́ kò mọ bó ṣe dáṣe bìkọ̀ kò mọ bó mo mọ̀. Bí ẹ tó ṣe wáá dé mo wáá parọ́ nígbà tó ṣe pọ́tẹ́ ní bọ́là lẹ́sìn mo kàn parọ́ níjọ́ tí èmi níwájú jẹ́ mo sápọ̀ bá mi mo wá lọ bọ́ di bí apá lọ́kan mo ṣe fàájì ń bẹ́ nígbà tí mo bí apá ṣe ṣùgbọ́n ẹ̀wọ̀n adé kéèsì tí mo lọ́ọ́ jíṣẹ́ mo ní ìlọ́ọ́ jíṣẹ́ bá lọ tó jà nǹkan mo ti ṣe bẹẹni ọlọdẹ wa dẹ máa ń jáde ládùúgbò ní twelve thirty yóò dẹ wẹrẹ látọ twelve but ó lè ti fún ní everything ká ó ti fún ní ọfì.
0: Ayé mi o.
1: Ẹni sọ́dọ̀ ń jáde nílé èmi ṣe wọ́n fẹ́ràn gọ̀ àwọn ará nínú àti pèrè wọ́n lè ti wọlé ó ti wọlé ara ọ̀pẹ o.
0: Ọ̀pẹ o gangan o.
1: Ṣé bàbá yà lù ká bàbá yà sọ pé kí ló kọ́ a lu àwọn méjì bí gbogbo àwọn ọ̀rẹ́ mi tó fi jọ fọ́tọ́lẹ̀ ẹ̀kẹ́ni ọ̀nà
0: mi ì mà tún gbọ́rọ̀ eléyìí rí o.
1: Mo ti jẹ́nu bàbá kò sí ọ̀nà 35 10 gan ni mo tóbi ní 10 mo tún gbọ́ 35 kìíní.
0: Lọ́dọ̀ titi yín lè trust obìnrin 10%.
1: Bẹ́ẹ̀ni mi ì ní fóbìnrin 10 ni torí ẹ̀ mo fi sọ pé kí n wa ọ̀dá wà ní màá fẹ́ ọmọ ọmọ mi kọ́ obìnrin kan kò sábà tọ́ ọmọ ní àfi ìdí wọn.
0: O ti da. Ẹja gbọ́tẹ lomi. Ẹja gbọ́tẹ lomi. Hello.
2: Ikú lobìnrin ọ̀dàlẹ̀ lobìnrin.
0: Ẹ ní sùúrù ẹ lè conclude bẹ́ẹ̀ o. Tara won bi na ni side ti won ton le so.
2: Oh, soro, ibi na won le soro.
0: Ibi na won le soro bo.
2: Ibi na won le soro bo ta.
0: Awon wo.
2: Won ti mo te bu dani lo awon obirin.
0: Won ti foju yin ri nkan.
2: Eh, awon ti ri o.
0: Ewo. Eh, baba ni awo ro dudun fun. Eyin eyan mi a ora koja ego. Ijo mejo ojina a tun mu mi wa sori eto yi. Hello, kin gbe le kin to ma lo.
3: Hello sir.
0: Eh, awon bi de.
3: E kale sir.
0: Baba, iyawo e kale o.
3: Yes sir, e kale. E ku eto.
0: O ko yin gangan jare.
3: Yes sir, ma di lati mo ni yan.
0: Se le trust your coin 95%.
3: Ah, in le trust ire.
0: Kilo de.
3: Amo, in le trust ire kankan.
0: Kankan.
3: E gbo mi daddy wa. Se lo gba won tin soro, o ri be looto. Amo na le da ko mo fun aniyawo olori ibu. Olori ibu yawo wo olori re si wa.
0: Tabi.
3: E gbo mi daddy wa.
0: Mo nfo yin.
3: Odo pa ma mi wa lo su next loko mi ti le. Mo den jama edogun mo den gba mi lo su meji ara osu kan wa lai tin ba ro fun ki se da re fi ajeni fi akin ya fi ajeni mo fi to be lon seleri mo fi wa ka ti bon ki mo fi seleri e gbo mi o pin kan fun ogori mi o didi inu le wa si ni yi bi n ba gbo okun bi nejo debe won o le mo e gbo mi sa Hello sir.
0: Papa ojo ti lo.
3: Aha. Ti n ba gbo kun bi ogun debe won o le mo. Amo ona ele da ko mo fun alo lori ibu obi.
0: Ami o.
3: Gbo n ta won ya wa nso ati awon aba wa. Ori be. Amo ka to ori eyan ti o se be. Ona oji.
0: Ah. Olorun sanu.
3: Ti ara n gbo.
0: Olorun sanu.
3: Ka to ori eyan ti o se be. Ona oji. Inu obi. Obi po lori sirisi looto. Awa na ti riri daada ni awon ore ta yan. Pepe Ariale Atunloko.
0: Kai.
3: Elomin bi mi na won ore ta ni. Kego na ba wa. Hello sir.
0: Papa ojo ti lo.
3: Aha, ni na won ore ta ni ta jo se meeting fe gbo mi. Elomin bi mo ma run. Oko ti nikan.
0: Oko nikan.
3: Mo foju ri daada.
0: Aye mi o.
3: Ile ti mo gbe gangan ni, ti mo foju ri. Omo na sa mo jafo, ko mo jafo ya wo lori ibu ko ma wo mo si si fe.
0: Ami.
3: Adura ta mo gba ni.
0: Ese o iya.
3: Ekwe to sa.
0: Ijo ni ti. Ah. In gbagbe kankan mo lale oni ti mo ti egbo Olorun je nle sun. Olorun je nle sun. Olorun fun mi lohun sun fun mi lohun sun. Awon oro kan wa ti yin o mo gbo yin o si ni le sun. Eh, a toro e mu wa njo mejo. Eyin opin en le dominate lale yi. Eyin ta ti fi nkan se. Ke wa dagbere pe n lo bi ise ke lomi si risumu sinu le yin olorun ma je riru re ti fi ku o ma jo sele si mi o dele akimode dele ejile mo dupe lo gugu eyin te ta jo gbo eto yi leni ta jo se ti o fi dun ti gbogbo fi kan si a le ni olowo button lasiko yi dele akimode dele ejile ore yin ololufe yin padi yin mu leyin gangan e ka pade ni ojo mejo

0: ó sì rí i mò ń gbàdúrà fún ọ ìwọ tó ń gbọ́ mi ní àkókò ẹ pé àwọn èèyàn wọlé o ẹ invite gbogbo
1: èèyàn
0: ẹ tẹwàá social media ẹ share fún gbogbo
1: èèyàn
0: sórí ọjọ́ tó bá ti mọ̀ wípé agbára ọlọ́run dájú ọjọ́ yẹn ni sọ̀rọ̀ rẹ lọlẹ̀ ọjọ́ tó bá mọ̀ wípé o lè dìde so n tó ń dìde sí ẹ ọjọ́ yẹn lógún yẹn lọlẹ̀ ọjọ́ tó bá ti mọ̀ oh my god wípé o lè jà fún kádàrá ẹ ọjọ́ yẹn ló súnmọ́ ọjọ́ ọ̀la mo lu agogo gbogbo ẹ̀yìn tí ọjọ́ ọ̀la yín ò dájú ẹgbẹ́ ọjọ́ ọ̀la bá sórí alẹ́ yìí ẹni olúwa ti sọ fún mi pé o ń fẹ́ fún àwọn èèyàn ní unusual breakthrough and for you to have unusual breakthrough we must settle with the foundation torí ìpìlẹ̀ kejì yẹn àìsàn ló run tẹ́lómi ní o ti ẹ lomi gbogbo ọjọ ayé ẹ kojọ àìsàn ló gba gbogbo ẹ o ti ẹ lomi jẹ ohun tó yẹ kó jẹ inú àìsàn ló parí sí ṣé kí n lu ago ṣé wàá sàmì gbogbo àìsàn tó ń sí ọ lónìí ó bọ́ lọ́wọ́ ẹ gbogbo àìsàn tó ń sí ọ ó bọ́ lọ́wọ́ ẹ gbogbo àìsàn nínú ara nínú ẹ̀mí.

0: ṣá wá síbà wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement ilé yẹn mo ti kàn fún 17 years mi ò lè bó ilé yẹn kàn wà ń bẹ̀ but to the glory of God lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn mo akọ ilé yẹn tán within January till now landlord tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi àtúra
1: àtúra. Lona eléyìí tẹ́yìn ń kọ́ tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó.
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀ni.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí.
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ̀sìn wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún ọlọ́run mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bí dín January. Ẹ parí ẹnu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó làwa lòun máa gbé dúró dé àṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀ ẹ kí ló ẹ dẹ̀ ń wò báyìí. Èyí wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ó lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ́yìn ò wá lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6 kì í dẹ̀ ṣe kó wá tún ṣe ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì abẹ́nú yẹn ti parí tiẹ̀ náà.
0: Kó
1: lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹni tí ò gbá ní o tẹ́lẹ̀ the same category ni wọ́n wà wọn àjọ parí ilé wọn ni bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn wọ́n parí tiwọn wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe kúrò lórí òkè
2: yìí.
1: Let double grace work for you.
2: Orí ọ̀fẹ́ àṣekọ méjì ṣe
1: tán. O tún pè ní great mercy nìyẹn. Tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ kìkì.
4: Ó ti jẹ́ kìkì.